0: mi. Ojo toro sewuro na loro sire kele ni ojo gbeze je omo re ma dun dale. Ba da ogun odun ope ba da ogbo osu yoko. A tun dupe o isoje agege eni ganga lo ma be. Mama ogun aye wa to dabi babara loju wa lojo ojo si. Nigba ta gbadura emi mi ma ro ogun aye wa lo sinu oja. Ka to wi ka to ko awon eleni ni ti pada ro ogun aye wa lo sile won. Bẹ́ẹ̀ni pẹ̀lú kọ̀tẹ́nà ni àwọn ẹlẹ́nì ní fi gbẹ lọ lẹ̀. Ó bá ọ̀rọ̀ ọlọ́run mú ó sì tẹ́mi lọ́rùn. Gẹ́lẹ́ bí wọ́n ṣe kọ́nù ìwé Psalm 7 verse 15 bẹ́ẹ̀ náà lórí. Ó ní wọ́n gbé kòtò sílẹ̀ fúnra wọn náà lọ tún kọ́ sí. Nítorí ẹ̀yẹ jẹ́ kí gbogbo abiyamọ ojó kó gbé ẹsẹ̀ kan sókè kó pariwo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo. Háì ní ọjọ́ ńlá bàbá alábìyamọ lọ́gbọ̀n orí afẹ́fẹ́. Lẹ́ni tí ìsọjí agẹ́gẹ́ ń bẹ̀rẹ̀ ìwọ náà rí tiẹ̀ mú bẹ́ o. Àkọ̀rí ìsọjí wọn tó bẹ̀rẹ̀ lẹ́ni o lápè ní ẹ̀mí ò ní mọ bó jẹ ọmọ. Ọjọ́ tí abiyamọ bímọ gbogbo èèyàn ló wá bá yọ wípọ́ bímọ. Kò tún wọ́n yẹ kí gbogbo ènìyàn wọ́n bá dárò wípọ́ tún ti sọ ọmọ nù. Màmá àpá kan ṣoṣo tí kì í sọ lára abiyamọ títí láélẹ́ òun làpá ikú ọmọ. Bẹ́ẹ̀ni ìyẹn bá sọ ẹlẹ̀nù tó bá padà rí mi. A gbàgbọ́ ilẹ̀ tó sọnù tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ni ìyẹn bá sọ mọ́tò nù tó bá padà rí mi rà. Láìpẹ́ lẹ́jìnà a gbàgbọ́ mọ́tò tó sọnù tẹ́lẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ni ìyẹn bá jẹ́ ìṣiṣọ́ ọmọ kan ṣoṣo nù. Kódà kó bí ọmọ márùn-ún lẹ́yìn rẹ̀. Títí tí abiyamọ yẹn yóò fi fayé sílẹ̀ ni ó máa rántí wípé òun ti fìgbà kan sọ ọmọ nù rí. Gbogbo ìgbà tó bá dẹ̀ ti ń rántí, ìrora yẹn wà lára rẹ̀ bí kó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Ìdí àti túmọ̀ tá a fi gbé ìsọjí tèmi kalẹ̀ nìyẹn. Wípé àgbàdo ọmọbọ́jú ọmọbọ́ ti wù kó kẹ́rẹ́ tó. Wípé àwọn tọ́dẹ̀ ti gbé ọmọ lọ́wọ́ wọn rí kó má padà ṣẹlẹ̀. Nítorí nẹ́ẹ̀sì sì kì í jọ́ni lẹ́ẹ̀mejì tó bá ti jọ́ni lẹ́ẹ̀mejì ó ti dogun. Màmá ikú ọmọ tí kì í látúnṣe. Ikú ọmọ tí ń lọ́jú tọwọ́. Wọ́n ní dà sí ọlọ́gbàdà. Ọmọ rẹ tó rí lójoojúmọ́ tí múnú rẹ dà yóò ní gbàgbà lọ́wọ́ rẹ̀. Ó ní àwọn ẹbí kan lọ́wọ́ lọ́wọ́. Tó jẹ́ wípé ọkọ yẹn kàn fara da ìwà ìyàwó yẹn. Nítorí ọmọ tó sun wọ́n pọ̀ ní òtí ìkẹ́kọ̀ọ́ fi lé ìyàwó yẹn síta. Àwọn kan fọmọ jẹ ibùjókòó lọ́dọ̀ ọkọ wọn ni. Tábàgbọ́ ọmọ lọ́wọ́ wọn wọ́n ti gba ibùjókò wọn nìyẹn. Ṣùgbọ́n tí wọn ló wá ń gbọ́ wípé wọ́n padà gbọ́mọ ìlọ́wọ́ rẹ̀. Ọjọ́ tètè kúrò ńlẹ́lẹ́ nítorí ìsọjí agẹ́gẹ́. Àìsàn kò sí bí abiyamọ jẹlẹ̀ ló dájú tọ́. Tábàgbọ́ ikú ọmọ yóò fẹsẹ̀ jẹlẹ̀ yóò fara yà. Lójijì labiyamọ yóò máa làágùn sínú tí ó dẹ̀ ní farahàn níta. A ṣe bíi pé kó yaṣọ rẹ̀ ní títí àbí kó bọ́ bàtà. Nítorí iná tó ju abiyamọ tí wọn kì í fojú rí lọ́bàá. Tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ jẹ́ gbàdúrà fọ iná tí ju abiyamọ tí omi ò lè pa lórúkọ jẹ́ kò ní ju ọ. Tí wọ́n gbọ́ eléyìí o. Wọ́n ní ìyá yẹn bí ọmọ ẹyọ kan ṣoṣo. Ṣùgbọ́n nígbà tí ìyá pé 75 years. Ọkàn déédéé gbọ́ wípé ọmọ nǹkan ṣoṣo dágbére fún ayé. Ẹ̀yin aráàlẹ̀ sọ fún mi. Ìbọn ló ti fẹ́ bẹ̀rẹ̀ ọmọ bíbí pẹ̀lú ọjọ́ orí rẹ̀ tó ti wọ 75. Àní kó bá jẹlẹ̀ ni mo jẹ́ ń gbàdúrà. Wípé ọmọ kan ṣoṣo tọ́lọ́run fún ọ. Ayé òní fi pa lẹ́kùn. Àní ojú kẹpọ̀ ojú kẹrẹ̀ rẹ̀ òní mọ bọ́jú rẹ̀. Ọmọ kan ṣoṣo tó fún ẹ ní ìdùnnú lálẹ́ alẹ́ tó bá fẹ́ sọ ayé òní gbà. Màmá sáré gbọ́ ìtàn abàmì yìí. Ìyá kan fi ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin sí ló lọ sí ọjà. Àwọn ọmọ ọ̀dẹ̀ mọ̀ wípé ìyá ti síná gáàsì ilẹ̀ kó tó lọ ọjà. Ní ẹ̀kọ́ bíbú ìṣáná tó ṣe ìṣáná lójijì ní gbogbo ọlẹ́gba náà. Nígbà tí ìyá máa dé láti ọjà, ọ̀fọ̀ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ló bá ń lẹ̀. Abiyamọ wọn ló ń gbọ́ mi tí ò ní fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀. Mo gbàdúrà ṣiṣẹ́ tó máa ṣe tó bá ti gbọmọ lọ́wọ́ rẹ ò ní rí. Èṣù ò ní rápálá wọnú lẹ́yìn láti gbọmọ lọ́wọ́ rẹ o. Abiyamọ yìí ò ní délé bá àfọ ọmọ. Ìpè jẹjà lórí ọmọ ò ní gbọ́ láti ibi tó lọ yìí o. Bàbá àwọn ìṣẹ̀lẹ̀ tí mò ń gbọ́ lórí ọlọ́mọ pọ̀. Àní ipò bàbá alábiyamọ tí ọlọ́run fi mí sí yìí. Òun ló jẹ́ kí n mọ̀ wípé àwọn abiyamọ wọn là kó kọjá lórí ọmọ. Ìdí tí ìsọjí ti tẹ̀lé ọ gbọ́dọ̀ wà ń bẹ̀ dandan. Nítorí ìṣẹ́jú ìṣẹ́jú ni náà mọ ń ju àwọn ènìyàn. Ìwọ náà gbọ́ eléyìí. Bàbá kan fẹ́ ìyàwó méjì. Ìyá lẹ́lẹ́ òbí máa ń tiẹ̀. Ṣùgbọ́n ìyàwó tuntun bí ọmọ mẹ́ta. Ọjọ́ kan ni ìyálé ẹlẹ́ sọ fún ìyàwó wípé pé gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó sì ń tọ́ yìí òun ìyálé ló sì máa ṣe ìyá fún wa lọ́jọ́ ayọ̀ wọn. Ìyàwó rọ̀ wípé ọ̀rọ̀ ẹrẹ́ ni. Ìjẹ́ ọjọ́ mọ̀ wípé gbogbo wẹ́dì tí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ṣe ìyàwó ò sí láyé mọ́ ìyálé ló padà ṣèyá fún wọn. loruko je ti oni kudomanu lojo ajo mara ni eleni oni gbase rase aye oni bi kuna rase fun idit ma fi ke bi abakaka ma jo ko si leleni mama ko si ka to se ni leni ro layo gbogbo awon bi omo bi ti wa ni adura na ma wa o eyin omo ba bi se fun mami daddy wi pe ka wa si bi adura ni ti tori ti yin o iwo ti omo re meteta wa na gba ewon iwo to ti wa omo re meji lati jojo yi eyin obirin ti lati suta yin na wo wi po ye ka lo le oko eyin okunrin te fe ki ayo wo skater blast fun yin e ma bi si pade ero laye o o chakiye si wi pe won ki je won mo ni le re tete mura de be o mo tu kokan na ni ki pe fun abiye mo kokan le ni lo fe ti won ti ko emi o ni mo bo je mo si lara da won padua segun de ti gbadua si fojo pipe in fact baba mama to ba ti doro mato eyan gbodo fi sere Elijah gbodo foro mato sere lowo Elijah nigba ti Elijah wo ilopo meje agbara Elijah o mo wi pe to n ba ti ri aso Elijah gba ko to lo ilopo ise pa agbara meji ti de niyan mato ti Elijah gba o lo lana fusa Elijah ba ma je ni ti gbogbo aye mo mama ko si bi kibi to ba le wari wu ko gba mato yen loni nigba ti won ka je si magbelebu awon eniyan bo wi pe agbara nbe ninu aso re awon eniyan bo wi pe oro mato o se foju di nitori na won pe aso Jesu mowo nitori won mo wi pe to ba ti doro mato ko se fi sere rara ago meta o se ni lawon eniyan jo ti ma gbadua ni agege eni ti ki ti oladugbo loruko Jesu ko ni won ba daro lori omo awon oladugbo won ni ti ko omo mo rusia to n lo ni palo koda won ni ti maru bedi to n lo ni yara aye oni gbe ofo omo kawa mole o in Jesus name we pray
1: amen
0: engineer ikan to le to ka isu laya ni ko ba mi pe si
2: olorun baba labi ama
3: aye lo wa
2: ti ba n pe titi lati eni dola ko to re to olorun se fun mi ore yen to bi kini e ti worry mi bo lati 30 years lo ti worry mi bo
4: kini
2: o so fo mo mi o so fe anybody mo sa run mora
4: ki lo se yin
2: mi o mo kini yan a ko ma yi bi omo kida seju
3: a ma yi bi omo
4: ninu yin
2: ninu mi
4: ah
2: so o wa ka mi lara mo sa wa mu aki mo gbe sinu omi mo ni olorun to ba je pe lo to lo pe baba alafia mo mo fe wo kan to se mi so o kan di ikan bi oru mo kan dide ba a fi po kini e jade
3: o jade
4: o jade
2: o jade ko to ba lo to ba lo bayi
3: kini
2: mo wa ni kini leyi won ni mu mo ni ba o ni mu mo ma se jade
3: ile omo
2: o jade o jade kini yan wa nbi ba mo le fi han
3: e fi owo
2: o ya gbe wa konu mi mo oni
4: yesu o
3: jesu o ile o se bi o
4: ile to bi o
0: Iwo kan bere amo playground wari re gba mama baba ko se gba ta fe da si ore tete ni ati ka da ore yi ni mo pe ni ore emi oni mo boji omo wi wi pa mu eyan meta meri wa to ba ti nbo ko si je to le finance oloruko Jesus atemi ati iwo a ni mo boji omo olorun baba labi ya mo o aye lo wa
5: hello hello prophet 090 60 57 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní mọ bọ́jọ́ mọ́.
1: 89.3 FM, your preferred wholesome radio.
6: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Lati ikoni konga agbomobe girege lago mefa idajulu.
8: Hello, good morning. Here's the headline news on Wales Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching live from Wales Broadcasting House along Alafi Avenue, Oluyole Estate, Ibadan. I am Toluwaleke Ali. Federal government launches a six-month digital training academy aimed at equipping 32,000 Nigerians with digital skills, professional certifications and pathways to employment and entrepreneurship in the global digital economy. Independent National Electoral Commission, INEC, reaffirms its commitment to conducting a transparent, credible, inclusive and peaceful 2027 general elections, assuring Nigerians that the outcome of the polls will reflect the sovereign will of the electorate. Oyo State Rule of Law Enforcement Authority, OILEA, impounds 10 cows over alleged illegal open grazing and environmental nuisance in the Arola area of Akbete, Ibadan. Corporate Affairs Commission, TSC, calls for the harmonization and centralization of Nigeria's beneficial ownership registers to strengthen the fight against illicit financial flows, money laundering, and the abuse of corporate structures. Federal High Court sitting in Lagos adjourns a suit challenging the nomination of candidates by the Nigeria Democratic Congress, NDC, for the 2027 election, so today, September 16th, 2026. Secretary of Iran's Supreme National Security Council, Mohsen Razai, says Iran would not negotiate with the United States until all conditions are met. That's the headline news. Join us at 6:30 a.m. on Perspectives Unlimited. I am Toluwaleke Ali. Thank you for listening. God bless you.
9: West Radio 89.3 FM.

Ogo fele dumari, ogo fele dumari, ogo fele dumari, ogo fele dumari, ogo fele dumari. Sa ma dupe lowo oba awon oba oba to nteri oba aye ba dupe lowo re dupe lowo oba to ba aye sakijo kijo ni waju re pe oluwa o se o ogo mani foruko re ni oke orun bere fun idariji ese wipe oluwa dari ese mi jimi lona kona ti iwa tabi ise mi ti le pe mi lejo ni waju re nitori eje re to ta sile lori oke kafari dariji mi oluwa bo se bebe fun idariji ese sa o boju wo o dariji o be lo ma ri o gbogbo okan to nlori ofe lati ma gbo mi ni wakati fi itara soro wipe oluwa nitori mi je ki ibinu re o ru soke si awon ota mi lati pa won run fun mi nitori mi ru ibinu re soke si awon ota mi lati pa won run fun mi e pa won run awon to farahan bi ota ninu aye mi ton sare soke sodo loni eru ibinu yin soke si won lati pa won run laye mi won bodo pa run e pa won run loni e pa won run gbogbo awon to duro fun ifaseyin orere laye mi e je ki ibinu yin oru si won ke pa won run fun mi so gbadura yesa ma fi wakati isere ke lohun rara so wipe oluwa le jade lara mi so soro titun so wipe lara mi ba mi le jade emi arin ka emi to ma mu ni sikiri ninu aye mi oluwa ba le jade so le gbadura yen sa wipe oluwa ba mi le jade e le jade ninu aye mi e le jade brother mama so pe ki lo nsele iwo na gbadura mo de fe ki sister yi gbadura yi dada wipe koluwa ko le jade laye re emi arin ka emi to ma mu ni sikiri ma so ba hadalia kaba emi buruku ni sa so wipe ninu aye mi oluwa le jade awon temi ba wa ninu aye won oju won ma ri to sa ma oju won ma ri ohun ti won fe o boya egbon ti mo nso yi se ra awon temi ba nbaja nkan ipe su won won le wa nbi ise kan ki ohun gbogbo ma lo bo se ye ko lo lojiji le kan ma gbo ton ma so pe awon o le sise bi mo wa beti ala lohun lo ise yen ti e ti run sohun ofin tan ti e ti gbede gan mi o ro pe mo le cope pelu e ohun kan sa emi kan lo sise la re to ba ti dide ko se to le daduro afi ti emi yen ba to mu fe re se ni oto simi ohun ti mo so opo obirin lo nbaja ma ohun lo ma nse opo obirin kiri lati le oko kan bo sibo mi ọkùnrin tó ń tọ́jú ẹ̀ a ní kò tọ́jú òun obìnrin tírú ẹ̀mí ìbá ń bẹ láyé ẹ ẹ máa gbọ́ tí ó lọ́kọ̀ òun ti ń ṣóhun jù òun ti ẹ̀ gbọ́dọ̀ jáde nínú ilé sàmà obìnrin yẹn kọ́ ẹ̀mí kan ló ń yọ lẹ́nu kò sí ẹ̀ka tẹ́mi yóò ti ń yọ àwọn èèyàn lẹ́nu òun yọ ọmọléèwé lẹ́nu òun yọ oníṣẹ́ ọwọ́ lẹ́nu ẹ máa rẹ́ lómi a ní lọ́kì iṣẹ́ gbígbà ó máa máa wọ àwọn èèyàn láti máa gbéṣẹ́ fún bọ̀ tọ́ bá ti gbéṣẹ́ yẹn fún tó ti ṣe ṣúkẹ́ṣúkẹ́ tó bá dé pele kan a kò ń bẹ̀ máa pé kò ní dá wọn lóhùn ẹ̀mí àrìnká ni àwa máa ṣiṣẹ́ kélekèle kiri àwọn ìyá máa fi fóònù ńlẹ̀ ẹlòmíà máa fọlọ́pàá wà ibikíbi táwọn bá ti rí lágbájá ẹ̀wọ̀n ló máa kú sí má fọwọ́ yẹpẹrẹ musa pé lẹ́ẹ̀kan ṣoṣo wípé ẹ lè jáde lára mi ẹ̀mí àrìnká ẹ̀mí tó máa mú ní ṣìkiri nínú ayé mi oluwa lè jáde nínú ayé mi ẹ lè jáde ẹ̀mí àrìnká ẹ̀mí àrìnkiri ẹ̀mí tó máa mú ní ṣíkò ń bí ìtura bọ́ sínú ìnira ẹ̀mí tó máa ń fani kú òun rọrùn bọ́ sínú ìdààmú tá a gbé sí mi lára ní wákàtí yìí lè jáde lára mi máa tẹnumọ́ lára mi olúwa lè jáde lára mi olúwa lè jáde sọ̀rọ̀ dáadáa wípé olúwa lè jáde lára mi ṣé o gbàdúrà yẹn sà sáré gbẹyọ̀ kan tó kù yìí wàá jẹ́ kóhun ọ làbí tó wà yẹn já tí wọn náà dẹ̀ rí mọ̀ lára rẹ̀ tí ń ṣe nínú ẹ̀mí nìkan sọ wípé olúwa ọwọ́ ìrẹ̀sílẹ̀ táyé gbélé mi ó jẹ́ sọ̀rọ̀ wípé láti má bàa jẹ́ kí n jẹ́ èèyàn nísinsìnyí lórúkọ Jésù ó yá gbẹ́ láyé mi gbẹ́ nínú ògo mi gbẹ́ ké lóhùn rárá máa gbẹ́ kàn ṣe àmì ọwọ́ wo ló ń farahàn fún ìrẹ̀sílẹ̀ nínú àyànmọ́ rẹ̀.

ọlọ́run ẹ má jà ẹja àtàyè yanjú ẹ̀. Àwọn gómìnà wọn náà reject Rainbow Coalition wike, wọn ló threaten Tinubu re-election pé kí ló ṣẹlẹ̀, asasao. Wike náà wá sọ̀rọ̀, ó ní àtìlẹ́yìn òun Tinubu nìkan lòun fẹ́ ṣe fún o, pé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n máa ní ọmọ oyè nínú àwọn ìdìbò tó kù gbogbo. They are going to have ọmọ oyè, àbẹ́ẹ̀ get ọmọ oyè máa wà fún wọn.

0: òṣèlú PDP. Inflation ọlọ ọyìs sí 15.39%. Ẹgbẹ́ sọ ọyìs. Àbò. It's okay. Mo ti sọ ní dédé síbí. I have done mouth in the level of the spoon. Mo ti sọ ní dédé síbí. Wọ́n ní àwọn oúnjẹ counterfeiti àti oògùn wọ́n ló ti bo Nàìjíríà gbà, ó ti bo Nàìjíríà bí kàásì nǹkan. Lọ́jà wa ni o, níkiní ni o, níkiní ni o, àtògùn àtóúnjẹ tó jẹ́ ayédèrú. Ó ti wá pọ̀ bàbí débi wípé ìsókè o. Bó la ti wá fẹ́ ṣe, bó la ti fẹ́ dá original food mọ̀. Yàtọ̀ sí fake food ẹgbà mí kólúwa rẹ̀ mọ́ lọ fowó ra tí ò da. Kẹ́yẹ mọ́ lọ fowó ra kú, olówó mọ́ fowó ra kú. Kí la ti fẹ́ ṣe, kí la ó ti ṣe yìí sí o. Èkìtì nìkan kọ́ o. Èkìtì everybody ni orí kò sẹ́ni tó dá fake food mọ̀. Ṣéjọ́ ògùn gbọ́ wọ́n ní wọ́n ń da kinní kan sínú gàrí, wọ́n da kinní kan sínú ẹ̀wà, wọ́n da kinní kan mú ní à. Kí la ó ti wá ṣe léyìí sí báyìí lẹ́dàá mọ́ sùn, ó yá turn up. Àwọn àjọ NAFDAC àti FCCPC wọ́n ní kẹ́ ẹ ṣiṣẹ́ o. Àwọn náà láwọn ò tí ẹ rẹ̀pẹ̀tì náà actually. Medical experts àwọn náà pé káwọn NAFDAC àti FCCPC kan ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Kán mọ́ fi ẹ̀mí àwọn ọmọ Nàìjíríà kán mọ́ fi sínú ewu because everybody must eat. Ká mọ́ àlọ́mọ́ jẹ̀jẹ̀ kú jẹ́, ká mọ́ mọ́ rárá kúrà, ká mọ́ mọ́ fi owó tí ò sí, ká mọ́ bí mọ́ ra Johnson. Kólú ara mọ́ fowó rẹ̀, owó tó èèyàn láàágùn fún kí ẹ kí lọ fi invest, kí lọ fi ra shares. Kólú ara tó ní kò tún wá fi jẹun, kó tún wá yẹ pé Johnson lólúwa rẹ̀ fi rà. Ẹ dákun o, ẹ sàánú mi o. Ẹ sàánú ajé. Sáàmù mo ké tó o. Wọ́n ní oúnjẹ ayédèrú ti pọ̀jù Nàìjíríà lọ́jà wa àtògùn. No wonder èyí ó lọ ra ògùn malaria. Malaria a ní the play. Malaria máa wòyàn, a máa mọ́jú. Malaria a máa rí yàn, a máa wò pé ìnàdè wá mi, èmi ló lọ ra ṣọ́ọ̀kì wá fún. Olúwa mọ́ wò wá ràn o Nàìjíríà yìí. Bó ló ṣe wọlé, bó lẹ ṣe kó àwọn ògùn wọlé, bó lẹ ṣe kó àwọn oúnjẹ. Wọ́n lẹ̀ ń dá àwọn nǹkan kan sínú èlùbọ́, inú fùfú, inú kinní kan, inú ẹ̀wà. Ṣé tẹ fi ń gbìn wọ́n nìyẹn ni àbí àṣà o? Kò yé mi. Báwo lẹ ṣe ń ṣe? Àwọn ìròyìn àti àwọn ìròyìn míì mo ti dánu dóṣẹ́ tí ẹ̀rọ rò ló ń jẹ yìí. Ó ṣe pàtàkì. Torí téèyàn ó jẹ, òun làgbà téèyàn ó ṣe o. Okunrun lèèyàn fi ń gbé tìta tinú ẹyẹ báyìí lẹyẹ gbé fún ọ̀rọ̀ tó sorry. Ó ti ń yí lọ sí ọ̀nà bòmí. Àti pé ẹṣẹ́ àti mọ tí mo fẹ́ sọ wípé anything tí ẹ bá fẹ́ ṣe first ó gbọ́dọ̀ lókúnú. Béèyàn ó lọ bí iṣẹ́ yóò lókúnú. Bọ́mọ ó lọ skul ó gbọ́dọ̀ lókúnú. Béèyàn fẹ́ ṣe anything oúnjẹ yẹn ó ṣe pàtàkì. Ẹjẹ́ ń ṣẹnu dédé sí bímbẹ̀ kí n kí dókítà pé ẹ kú ojúmọ́. Ẹ káàárọ̀ sá. Ọmọọba Thompson Olumide Ademiloye.
1: Damola mo kí ẹ jàre.
0: Ẹ ṣeun púpọ̀ sá.
1: Mo kí ẹ pé ẹ káàárọ̀. Mo kí gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ yìí látòrí GM títí kan every other person. Mo dẹ̀ kí pàtàkì ìyá wa the chairperson of this establishment Mrs. Bademosi. Èèyàn obìnrin takuntakun ni tó ń ṣe bí ọkùnrin. Ẹ kú iṣẹ́ o, Ọlọ́run a máa ràn yín lọ́wọ́.
0: Àmì.
1: Gbogbo àwọn èèyàn tó ń dá sí ọ̀rọ̀ ilé-iṣẹ́ ìwé pé kó ṣàlè lọ síwájú kó lè máa lọ síwájú sí.

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Ìtẹ̀síwájú náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun ìkànnì kọ̀ǹga Agbọ́mọ̀gbé 89.3 FM náà lẹ́wà yìí olú ọ̀lẹ́ estate ńlẹ̀ Ìbàdàn. À ń tẹ̀ ọwọ́ iwájú náà ni láti máa mú pè lẹ́yọkọ̀ kejì jì 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-333-4893 0915-333-4893 tó fún mọ́ 0911-3-4-8-9-3 Hello. Yes, sir.
1: Eka ro.
0: Eko ojumo sa.
1: Ojumo gan ni. Doctor.
2: Eka ro sa.
1: Doctor mi. Bo betina yi.
2: Be ni o.
1: Je la fere wa sa.
2: Adupe sa.
1: Owo Nigeria yi. Doctor sa. Se ti ri so indo ministry ka bi ni sector ko so se daada fun wa sa.
2: Ministry of
1: Interior. I mean, what is your passport? Can you get the passport? Yeah, I'm going to get the passport if you choose something on the passport. Eh, Talita, you know, there. It looks like Talita, but I'm going to get the passport. Tell me, only the old call you. Ẹwọ anínábíàkà nígbà àyàwó oúnjẹ fèkì jẹ pọ̀ǹdù àtọ̀gbọ̀n fèkì ìgbàlẹ́ fún wọn ni fún àwọn bí dọ́wà pé àtúndọ́bí kó jẹrẹ wọn ni fún ọlọ́pọ̀ mẹ́ta iṣẹ́ fẹ́ máa fi tọkọtọkọ sí ìlú àwọn tọkọ máa máa tẹ́lẹ́ máa fi gbé mọ̀ǹdé wọ́n fẹ́ àpúbùlóòrùn ẹ máa wòye nàìjíríà yìí ti kọjá ṣé ti ẹgbẹ́rún táwọn bọ́ ìkáwọn ọkùnrin mú káàkiri afẹ́ sọ ni kò sí kẹ̀kẹ́ tó ṣiṣẹ́ mọ̀ àwọn epo ní wọ́n ta kí ló afẹ́ fi ṣe pápá òlàjì bẹ́ẹ̀ ṣe dọ́pọ̀ ẹ̀sọ́ mọ́ wọ́n ti pè é lẹ́nà epo náà lọ́pọ̀
2: 1,470
1: Emi bínú gidi gan. Emi ọmọ ara ti n ṣeré. Ẹ máa bí túbọ̀.
0: Ẹ ṣeun.
2: Ó ló ń bínú gan.
0: Àwùtọ́ ni wọ́n bínú lọ sọ.
2: Yes. Ṣé
0: bẹ́ẹ̀ wọ́n fẹ̀hónú rẹ̀ hàn? Hello. Ìyá ojú òpó ṣe. Hello.
1: Hello. Olóògbé máa kọjú mọ́.
0: Kọjú mọ́ aláyọ̀ sá.
1: Ó kí dádì mi Adéluléyì aláìlágbá ọlọ́run láà máa lọ́ra ilé fún wọn.
2: Àmì sá.
1: Ọlọ́run máa lọ́ra ẹni fún wa. Àwọn méjì ni mo láìpẹ́ nìbàdàn yìí gan tẹ́lẹ̀. Ọ̀gá ẹni kéjì olóyè Lẹ́kan Alábí àwọn ti lọ láti ẹ̀. Àbíyẹ́ lébi fi ẹ̀ àwọn tó kù lágbá ọlọ́run. Bọ́ọ̀sì wọn jọra pọ̀. Dàmí mo máa ń mísẹ̀ mọ́ra wọn. Mọ́ àwọn tó kù náà lágbá ọlọ́run. Ọlọ́run máa bá mi lọ́ra ẹni fún wa. So much loving. Iṣẹ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ omi máa ń fẹ́ báwọn 55 ìjọba tó wà ń ta yìí. Wọ́n mo ti wá rí báyìí pé ìjọba tó dára ni. Ìkọ́sí mo rí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àṣejù wa gbọ́ pọ̀ ìjọba eléyìí ó ń jẹ́ ká ní discipline báyìí. Níṣì tí mo wà ń lé ìfò báyìí nísìnyẹn ẹlẹ́yẹlé tí mi ṣọ́ọ̀bù tó wà ní sọ́ọ̀bù wọ́n á rí sí àwọn èèyàn wá ń sọ láti ìyẹn ẹlẹ́yẹlé wá sí sọ́ọ̀bù. Àti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn mọ̀ pé ṣe
0: ṣe.
1: Wọ́n mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún chicken àní. Ṣùgbọ́n nísìsiyìí jẹ́ 400 báyìí ti wá mọ́ra ìyẹn nọmba wa nísìsiyìí báwọn ti ń gba tiwa inú pólì yẹn wọ́n ti ń gbà jáde sí apẹ̀tẹ́. Àwọn tẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ máa ní wọn wá mọ́ra ní àwọn ọmọ méjì. Ẹ máa rò bóyá wọ́n jí sí ni wọ́n ní ọmọ tó dé tàn lálẹ́ wọ́n ní tẹ̀lé ọba àwọ́tán nìyẹn. So nísìsiyìí gbogbo àwọn tó ń jẹ àmàlà láàárọ̀ lọ́sàn ọ̀pọ̀lọpọ̀ ti ní kọ́mọ wọn jókòó lé fẹ́ ẹdùkéṣàn gan ọ̀tẹ̀ ẹ̀wà ọ̀gbìn mọ́ pé nígbà tí òṣèré mọ́tò pé kí ọlọ́mọ wáṣẹ́ fọ́lá àdúgbò nígbà tí òṣèré mọ́tò láti lọ sí ṣù. So this are the things that you have to do ìlú. Èmi tó wá fún jẹ́ síbi tí mo wà lára ẹgbẹ́ bóyá ẹ̀sìn ìrìnà kí bàbá ilé tí ìlú ṣe bóyá ká fi 25.
2: Ẹyin owó ìlú tí ó ń reduce epo ni tó reduce cost of fuel.
0: Hello.
2: At this time.
1: Ẹ káàárọ̀ sà. Ìkí ọ̀dọ̀ adéwìn ní ilé o.
2: Ẹ ṣe sà.
0: Ayé ti wà
1: láàrín. Ẹ kú pé.
2: Ẹ ṣe sà.
3: Orúkọ mi ni Mr. Sam láti Liberty o.
0: Mr. Sam láti Liberty ẹ̀kọ́júmọ́ sá.
3: Ẹ̀kúṣẹ́ o, Babolomi.
0: Ẹ̀ṣọ́ sá.
3: Màá ébú Dr. Dádìmí Àgbà. Ẹ̀kúṣẹ́ o.
2: Ẹ̀kárọ̀ sá o.
3: Ẹ̀ṣá kú gbogbo ìgbà. Ṣẹ rí ìjọba tá a wà yìí bó ṣe máa bá débẹ̀ ló ṣe ń bá a lọ yìí. Kẹ̀mọ̀ pé ìjọ àkọ́kọ́ tí wọ́n ti búra fún Tinubu ni wàhálà ti wọ orílẹ̀-èdè Nàìjíríà yìí wá. Dádìmí ẹ wo tí Nàìjíríà bá gba kóòtù ta lọ sí rẹ́kọ̀ tàbá lọ́bì kankan. Tí wọ́n bá ti nà wá nàkùnà tábá padà dé kí wọ́n máa ń ṣe fún kóòtù yẹn.
2: Wọ́n á sá kẹ́ ni.
3: Wọ́n á ní kó máa lọ. Ọmọ bàbá olómi àwọn ọgbà máa ń pa òwe wọ́n ní tí nájàmọ́jà bá parí ọjà tán tọ́jà bá tún kí wọ́n ló máa ṣe. Ó máa padà sílé ẹ o káàdì wa ni ó ṣèdájọ́ ní 2027. Ṣẹ̀mọ̀ tí a ti lọ sí nísìn àwọn ọmọ wọn lọ ń lọ ṣòkòtò aṣọ tí ó jẹ́ pé nígbà táwà wà ní èyí tuntun ti délẹ̀ kó tó nípa máa padà sí
0: school.
3: Wọ́n lọ ṣòkòtò wọn ní ìsìn ni. Ṣẹ̀mọ̀ tí èsì ẹ̀rọ oúnjẹ lọ tí èrò oúnjẹ gbà lọ sí lẹ́nu kó ń lọ káwọn aṣọ fún un. Bàbá gẹ́tì oúnjẹ náà kò sí oúnjẹ àárọ̀ kò sí tọ̀sán kò sí talẹ́. Àbẹ̀ láà ń ṣèjọba. Pọ́lísì wo ni Tinubu ṣe láti jẹ́ tó ti débẹ̀ téèyàn lè náwó sí báyìí pé pọ́lísì gidi lélẹ̀. Òdẹ̀ ní wá lára òdẹ̀ ní wá lára ká máa rí pé ní 1450 mídíà tàti náírà àbí ìbàbó ló ń ṣe ọmọ àgbọ̀ lómi ṣé tàti náírà kọ́ wọ́n ta epo ní mídíà tàti náírà pa lítà. Àwa náà bẹ́ẹ̀ ń ṣojú ṣeke àǹgólà wọ́n tà ní 365 naira. Nàìjíríà ń tajẹ̀ ní 1450. Ẹ wo gbogbo ọmọ Nàìjíríà wá ọmọ àwọn Yorùbá kan wà tó jẹ́ pé wọ́n máa jẹ́ pé ọmọ Yorùbá ni ẹgbẹ́ sí ìdúbẹ̀bẹ̀rẹ̀ àti ìdúbẹ̀bẹ̀rẹ̀ àti mẹ́ta àti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ti jáde àná báyìí ní ìṣòwò 2027 ìdájọ́ adé ẹja fún voters card wa lọ́wọ́ ẹ máa bẹ́ tó bọ̀.
0: Ẹ
4: ṣe ọ̀sán. Ya mo kọ́ mi ni Adémọlá ṣe láti òde ìdẹ́nà kẹ́kẹ́ ní Ìbàdàn. Láti dọ́kítọ̀ Bẹ́sà ẹ̀ka àrẹ̀sà ẹ̀rọ ẹ̀pẹ̀ fún wàtà. Àwọn ọmọ ìrọ̀sọ̀kẹ́ ní ìtumọ̀. Àwọn ìpa adé tó máa ń pè é. Ìfàt bàbá yẹn máa láìkì ọ̀rọ̀ àìsí mi fẹ́ mi fẹ́ mi máa láìkì láti ṣe bàbá yẹn lọ́wọ́. Ṣẹ́rí bàbá yẹn ọlọ́pàá àwọn ọ̀yàn tó máa ń kọ̀ jẹ́ mi ìta adé. Gbogbo àlára àwọn students wọn tó yẹ kọ́ kíláàsì máa ń wà gbogbo nígbà tí sọ̀rọ̀ láì ní máa ń dùn. Kí ló wẹ́ fà ní pé mo fi ní ààrẹ ni pé gba tí bàbá yẹn ti pé ó dàbí pé àwa ọmọ Nàìjíríà gan àtọ́rùn ara wa. Lórí lọ́wọ́lọ́wọ́ yìí ń fi ọlọ́ Nàìjíríà ti àyíká tó yẹ pé tí ẹ bá ti ṣètọ́sù tọ́sù tó bá ti wáyé ṣèjì kan dáadé tó ìtọ́jú ìjọjọ́ pé àwọn ìjọba ìwọ́n ti pọ́ so perfect lórí pé divide and rule ẹsẹ̀ mọ́ tí wọ́n tọ́ pé divide and rule. Divide and rule the same that kẹ́lẹ́ àwọn kan wà fẹ́ tó ń jẹ ládọ̀ ìjọba àtàwọn kan tí wọ́n jẹ tó jẹ́ pé àwọn òye wọn ò kún tó láti kẹ́kọ̀ọ́ mọ̀ wípé ọ̀túnrò òṣèrò. Àwọn ẹni náà kọ́ni sí ìjọba yìí tẹ́ bá lọ sáàárín àwọn ìgbìmọ̀ òyìnbí mẹ́wàá nígbà
3: e ba ma so ni ja awon ka so fun yin pe ijoba se ko try ni se ko gbe obi to ni e eye je ti joba po lowo e igba ele ma to mo ma so fun ko ma de lowo pe ejo ti joba pa pa to ba pada lodun ejo abolo 20 years se ko ni ko be ejo kan ni awon te so pe joba o gbudo po lowo kuro lowo sale bi o ni pada ti be mo ni gbogbo to lo n se ni policy se ko ni pada yi ko e to ba di pe won like won ni pada yi be o ma so fun joba po lowo awon lo ba e ti o ma so lo be yi bu ewo o de gba igboro nigeria o ti dabi comedy se ba so lo ti ni to ba di ko ni e wa ro ni joko pe o ma je para ni so di comedy kan le la wo ti ni o ni tare ki so pe a ijoba ile da gba so ran bale ta du ni won di ko ba di 25 to ba di 25 bo be yan gba right o le ku jo ma ko ni ko ni o ko le gbo be ko no ma so da o
2: awon eyan ni ba di so ko ma se le
3: won ruwa so e se ka ma je je lo o di ba ke rin emi kan rin kira yi je ni so ni ba e ni da wa ni station yen ni ti bi ti wa lowo lowo oni asomo wa da bo le ni je be ni ti ba yan je
0: wa e mo ti wa
2: e ba ti wa le ni e je ke mi ti lo le no
3: ko ma di ka ma ka ma ara ka le da won to npe da won ko ma di da won ni so so e ka so ko pa e gbogbo wa o ijoba yi o ko ti wa lo ni gboro ni o da sa
2: e se go sa
0: won ni ka awon be e mo wa e ba ti wa le
2: e ma wa e je ke mi ti e ti lo le
1: hello sir
0: yes sir
1: e ka ro
0: o
1: ku ti mo sir ya e ku ni pe mi ma se doctor
0: sir.

0: àwọn ọmọ àwa mẹ̀kúnù nàìjíríà gan bí ìgbà pé àwa gan là ń fi jẹra wa àfẹ náà ra wa rárá rárá. Ìjọba yìí ti ń bẹ níbẹ̀, ìjọ padà tó ti bọ́ sórí oyè tí ó ti gbọ́ ọ̀pá àṣẹ mi lọ́wọ́ tó ti ṣe sọ sí dérí nǹkan ọ̀hún ni wàhálà ti dé sí Nàìjíríà. Ìyàwó rẹ̀ sọ ń gbèrú ìbẹ̀ mẹ́ pé kángìdù fọ́kọ̀ ọ̀hún ọ̀pẹ́ gbádùn ara àwọn gbogbo ogbó ni sáwọn nìkan náà dá Nàìjíríà fún àtúrí táìwì ní ṣe bàbá ọkọ tó fò ó ti lọ London, ó kú London lọ France, ó bá kú France yóò bọ̀ sí Germany, ó kúta nínú ìlú àní látúrọ́ọ̀kì ni kí sọ pé lọ sí ni bàbá sì sọ̀rọ̀ àwọn abẹ́pẹ káwọ́ rẹ̀ lónìí ó ti ṣe wàhálà, ó ti ṣe rìfọ́ọ̀mù, ó ti ṣe kinní kan nígbà wo. Àwọn ọmọ Nàìjíríà ẹ jẹ́ agbọ́n káàdì ìdìbò wa ẹ jẹ́ tọ́jú rẹ̀ ká lò ọdún mẹ́rin ẹ já máa lò eléyìí ti pé lu ọdún mẹ́rin eléyìí mọ́ ẹ já lè dànù ká tó fẹ́ lòmí náà lọ́dún mẹ́rin tó náà bá tó ti ṣe dára pé lè dànù nígbà bá ń pààrọ̀ wọn lọ́dún mẹ́rin á rí tí ó ṣe dáa tí ó rẹ pé agbára rẹ̀ ní ìjọbí lọ́jọ́ ó ti rí ọlọ́run ní báyìí láìpẹ́.
1: Olúmìnir ló sọ̀rọ̀. Dádì mo bí gafá o gafá.
2: Káàrọ̀ ta. Yes sir.
1: Ìjọba ẹ̀ka ikú ṣe pa ọmọ afúnilẹ́mì kúkú.
2: Àmì sà.
1: Gafá ẹ̀bọ̀ gbogbo máa ń béèrè lọ gafá pé ọjọ́ Nàìjíríà ó dà.
2: Very soon. Gafá
1: béèrè question yẹn.
2: Very soon.
1: Gafá ẹ ṣe ẹlẹ́rẹ̀ kò wọ́n fọ̀. Ṣé ìlú tó yẹ pé a ní ọrọ̀ ajé àwọn tí ò ní kíní yìí tó wà ìyà ò jẹ́ wọ́n tí ò ní ọrọ̀ ajé kankan ìyà ò jẹ́ ọmọ orílẹ̀-èdè wọn so àwa tá a ní gbogbo ẹ̀ kí ìyà wa jẹ́ wa ohun gbogbo máa ń bèrè fọ́jọ́ òní ìlú yóò dà. Hello.
2: À ń gbọ́ yín sà.
1: Hello. So now ẹ wo tí wọ́n bá táwọn èèyàn bá fẹ́ sọ wá ní wọ́n ti tó ní kíní US wọ́n ta ní kíní kan dọ́là ṣé dọ́là làwà ná kí ni tí wọ́n sọ owó òṣìṣẹ́ fún wọn ni wọ́n sọ fún Nàìjíríà ṣé bí wọ́n ṣe ṣe US àbí bí wọ́n ṣe ṣe UK ni wọ́n ṣe ṣe Nàìjíríà. Ọmọ UK ò lè máa ṣe lágalágá ò lè máa ṣe wàhálà tá à ń ṣe nílùú yìí à ń ṣe wàhálà kò yọ Nàìjíríà gbogbo fogun ja ọmọ Nàìjíríà fúnra rẹ̀ ní ìfihì ẹwọ gbogbo pé ṣe wọ́n ní ìfìgbogbo kan ní ìwọ̀n nọmba wa nọmba tù dọ́là wọ́n máa fi dọ́là rí ti owó wa ṣé ìkọ́ tí àwọn yẹn ìkọ́ tí gọ́ọ̀mẹ̀tì wọ́n ṣe fáwọn ọmọ tí gọ́ọ̀mẹ̀tì wa ṣe fún wa. So now atábàtẹ̀ a changing of government a nílò ẹ̀ this time around èmi kàn máa sọ wá ní bàbá wo náà sọ pé àwa mẹ̀kúrò lágbára wa ẹjọ́ ọjọ́ òun la fẹ́ gbára wa àbò lómi ẹjọ́ mo fẹ́ kí Daniel clear fún mi tí òun la fẹ́ gbára wa gangan nítorí pé ọjọ́ ń lọ ọjọ́ òun la fẹ́ gbára wa ẹ tó kúrò lórí ètò ẹkúṣẹ́.
2: Ọjọ́ tá a máa gbára wa náà láti wà yìí.
3: Àsìkò ẹ̀ láwa
2: yẹn. Yes, with your voters card ẹ lè gbára yín lẹ̀.
3: Deliver yourself.
2: Yes.
3: Ó ti tán ṣúgà àti ìjàmbá.
4: Hello. Ẹ̀kaàrọ̀ ẹ̀kọ́
3: ẹ̀kaàrọ̀ mọ̀.
4: Yes sir. Orúkọ tèmi ni Olúwadá Mọ́lá Mọ́tò láti Bódìjà.
3: Láti Bódìjà. Ó ti jẹ́ méjì mẹ́ta.
2: Ẹ̀kaàrọ̀ mọ̀.
4: Ẹ̀jẹ̀ kan pọ̀ ẹ̀lú sá ẹ̀kú sẹ́sà.
2: Yes sir.
4: Ẹ dákun ẹ bá wa bẹ bàbá tó wà lókè yìí. Ṣé wọn mọ bí nǹkan ṣe ń lọ ni? Owó epo tún ti ṣòfẹ̀rẹ́ sí ó tún ti wọ́n. Ìgbà táwọn débèrè lọ gbówó epo. Kọ́dọ́fíìsì àìdọ́fíìsì wọn ní sọ́fídì gan. Ìdí ẹ̀ tówó tó bá gẹ̀ẹ́tì níbi sọ́fídì yẹn wọ́n máa divert ẹ̀ fáwọn refineries wa ṣiṣẹ́. But no, nǹkan tí wọ́n ṣe kọ́ nìyẹn tó bá yá wọn lọ ń pín owó fáwọn kan. Àwọn ló ń pín owó fún. Tí ìtẹ́ tó bá ti lè mọ báyìí every other thing ti gbéra sókè nìyẹn. Kí wọ́n jọ owó yẹn kí wọ́n bá divert ẹ̀ padà. Wọ́n ti bá wa fáwọn refineries wa ṣe. Àwọn ọmọ ẹlẹ́ran tí wá ń jẹgun báyìí o.
3: Kọ́
4: ṣàánú wa
3: ọ̀rọ̀
4: ẹ̀bẹ̀
3: là ń bẹ̀ wọ́n o. Ẹ ṣeun sá. Mo rántí bọ́jọ́ ajé ọjọ́ Monde kan yẹn a ṣe àgbéyẹ̀wò sí price fuel liters of fuel ní Nàìjíríà. No, ní Nàìjíríà nìkan kan ní àwọn oil producing
2: countries.
3: Wọ́n rí wípé Nàìjíríà nìkan. Àwa wo nígbà tá a yẹ̀wò tán a gbò sí mínímọ́.

0: ohun ìjì orílẹ̀-èdè kálukú. Nàìjíríà ló ní lísìtì ló wà lísìtì tó jẹ́ pé minimum wage ẹ̀ òun ló lè ra ètè iye tí iye lítà epo tí minimum wage ẹ̀ lè rà Nàìjíríà ló kéré jù láàrin àwọn oil producing states. So salary minimum wage Nigeria, minimum wage Nigeria kò lè ra beyond 50 liters. Minimum wage 70,000 kò lè ra beyond 50 liters. Àwọn àwọn oríṣiríṣi orílẹ̀-èdè tó kù, Saudi Arabia, Qatar, Kuwait, UAE, Libya, Algeria, Angola, èlé tó rà tó kéré jù tẹ̀lé Nigeria, wọ́n ló ra 233 liters tí minimum wage ìlú wọn lè ra. Nigeria is minimum wage
1: 50 liters.
0: Libya gan iye ti liters won le ra goboyi goboyi nana gbanran ni ta ba wa gbese gbe ara won si oni ma mu kori fifo ma de ba won eyan. Hello. E ti wa nbe.
2: Hello. E karo.
0: O ku e ko ju won
1: sa. E karo sa.
2: E ki baba.
0: E se o sa.
1: Ẹ ṣe sá.
2: Lásán yóò ti bẹ̀rẹ̀ ìṣẹ́ o. Alájẹ́ ìdúmọ́dé ló ń sọ̀rọ̀.
0: Alájẹ́ ìkojú wọn sá.
1: Ẹ káàbọ̀ sá. Ẹ sá.
2: Bókí gbogbo àwọn ọmọdé ti pè ṣáájú. Nínú àwọn ọ̀tá kan ti à níṣòro kankan Nàìjíríà. Ìṣòro adarí ìlànà. And ní social media, wọ́n ṣe play Lion Kingdom. Tí Lion jẹ́ president wọn. Tí àwọn náà jẹ́ agbẹnusọ Lion. Tó jẹ́ minister for advisor àti onídàájà tó ń jẹ́ solicitor for aráàlú. Mo rò pé tó bá ṣe pé ẹ bá rí kinní yẹn ọ̀rọ̀ ni mi tó bá ṣe pé ẹ rí kinní yẹn ẹ rí pé ẹni tó kọ sheet yẹn bó tilẹ̀ jẹ́ pé tẹ bá lọ gọ́mẹ̀ntì oníkálukú ẹ̀yàn sọ pé that is what is happening in our country, that is what is happening. Ṣùgbọ́n structure yìí, structure Nàìjíríà ìyáálé ni. Kí ló ṣẹlẹ̀ ni pé wọ́n ṣe bíìlì kan tó ní kí wọ́n lọ pé àwọn pa ọni dọ́jà. Ó wá ṣe sítì yẹn, ó wá ní pé kí ẹni ọ́dítì ọ́dítọ̀ pé kó lọ ẹ̀dítì ẹ̀. Ìyẹn ń kó máa fún ní 40% oil dẹ́tọ̀ ìlú wọn ló ti pọ̀ jù. That is what is happening in Nigeria now. Wọ́n ń fi aráàlú ṣòwò ni. Nǹkan tí láàrín padà sọ ni pé ó ní orí aráàlú ló máa ti dáhùn. Pẹ̀lú ìṣòro Nàìjíríà ní ìsìn pẹ̀lú situation ti Nàìjíríà wulẹ̀wọ̀ rẹ̀ bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ 1,500 per litre ẹbí bàbá lérè pé èlò wọn rẹ̀ tó. Kò sí lẹ́tọ̀ kankan ní ìsìn tó tà less than 1,450, 1,448, 1,500 ló pẹ̀jù. Tẹ́yàn bá ní ọmọ mẹ́rin tó wà ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ti wà wá.
0: Ó ti wọ̀ ọ́.
2: Kò sọdún tí wọ́n ṣe dé gbogbo nǹkan ló kúrò ní times two, gbogbo nǹkan ló kúrò sí times three, times two àmì àfúní. Nínú àìmọ̀dà yìí ló ná wọ́n sọ. Kò níye tọ́mọ sùn lóṣù ẹ wá ní kí wọ́n lọ máa gba owó láti fi lè láti ọmọ sùn pé kó lọ máa gba lóhùn. Àwọn kan wá dìde lórí rédíò gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Tó wọ́n ń da wá síra wa, àwọn kan wá dìde wá sọ pé tí ìjọba yóò bá ṣe nǹkan kan mọ́ nǹkan tó ṣe ti báwọn fẹ́ kàwé àìrówó kàwé lè jẹ́ kí àwọn kọ́kọ́ lè kàwé. Ṣé ìgbà tó wà ní dẹ̀ndẹ̀lẹ̀ tó ní kálukú òbí tó lè sanwó 40,000, 30,000 ṣé kò rọrùn? Ẹ wá gbé nǹkan tó ń sọ 30,000 tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Ẹ wá ń fi gbèsè, ẹ ń fi gbèsè kàwé. Ṣé gbèsè ló yẹ káwọn èèyàn máa fi kàwé? They don't understand what they are doing. They don't understand what they are doing. Wọ́n fi gbèsè ka ìwé. Gbèsè ni student loan ní wọ́n pè. Gbèsè ni ẹ fi gbèsè kàwé. Ọmọ tó bá jáde yunifásitì tí o tiẹ̀ ti ríṣẹ́.
0: Tó ti ní gbèsè lọ́rùn.
1: Gbèsè ti wà lọ́rùn ẹ.
0: Tó bá wá gba sálárì yóò máa rọ gbèsè san.
1: Oo. Iṣẹ́ tó fẹ́ rí náà dà, iṣẹ́ dà.
0: A nílè gba ìpè kankan mọ́ láàárọ̀ tòní. Ọjọ́ ọjọ́ yẹn ti kó apapa mọ́ra. Ọmọ adé Adékúnlé wọ́n ní bí wíkì bá align If UK has already aligned its political interests with the APC, then the Rainbow Coalition faces a fundamental question. What exactly is left to unite under the banner of a PDP-based coalition? Perhaps the bigger political calculation is what happens to UK's PDP structure after 2027. If that structure loses its relevance, its influence in the PDP and the wider political arena could also diminish. Dogida Ishimwa Kwantoto.
1: Damola Osegun, mo fe ran leti lori veterinary hospital complex to wa Mokola. I will not stop calling you because you are my son. Ogete. I will not stop until you start something in that place. Whoever is in charge, it's of one. I know that you are not the one holding back the money. Anywhere at the hospital in Bawa, it's of any, no, we could release it. Go and take care of that place. Okay, okay, roof, hospital, you go to who, see. Why should that be? That's you.
0: So, Dada Babatunde Sheun, when you are paid for, if you don't make sure, you can't buy a cousin. At one bet, you know, you buy a So, Nigeria, you don't know what to say. Ọlá ní kẹ pàdé àwọn akẹ́kẹ́gbẹ́ wa míì lórí ètò àgbéyẹ̀wò ìròyìn àgbọ̀mọ́ ẹgbẹ́ pẹ̀lú àwọn ètò lọ́lọ́kọ̀ ọjọ́ kan tó ti wà ń ṣẹpẹ́ fún ìgbádùn tíyìn àti tiwa títí ìgbà míì tẹ̀mí àti yín ó pàdé. Nàìjíríà ó da yóò dùn gbọ́gbó kan sí ń gbọ̀bá da tó dùn tá àtẹ̀yìn àtàwọn ọmọ nífẹ̀ẹ́nikẹ́ni ni wa ṣàwátì lágbára lọ́wọ́ Elédùmọ̀nù. Mo fi ń sọ́wọ́ Ọlọ́run mo dábìrì pé
3: láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpẹ́ wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

Ẹ̀kásán ọ̀sọ̀kúṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé lamúwá fún yín láti ìkànnì kànga àgbọ́mọ̀gbà 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúẹ̀lẹ̀ Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn òkùnkùn tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu gbèrò láti jẹ́ olùgbàlejò níbi wọ́n ti ṣe àkọ́fihàn sinimá ti June 12. Ẹgbẹ́ òṣèlú ADC náà ka lébù sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí bí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ṣe ń ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára. Ilẹ̀ Amẹ́ríkà mú àdínkù òde bá fífi ìwé ìrìnnà wọn sílẹ̀ fún ilẹ̀ South Africa pàápàá jùlọ àwọn aláṣẹ rẹ̀ lórí àwọn ìwà tí ọ̀tọ́ kan ilé ìtàn pé wọ́n ń wù. Ààrẹ Trump bu ẹnu àtẹ lu ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Amẹ́ríkà lórí ìdájọ́ kan tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò pẹ̀lú ẹ̀rọ mẹ́rin. Nínú ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà gúnlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà ṣíwájú ètò ìdíje tó ní ṣe pẹ̀lú àwọn tí ó lọ kópa fún ìdíje ilẹ̀ Adúláwọ̀ àti àwọn ìkópa fún Olympic. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti ń gbèrò láti jẹ́ olùgbàlejò níbi àfihàn àkọ́kọ́ fíìmù àkọsílẹ̀ tuntun kan eléyìí tó dá lórí ètò ìdìbò ààrẹ ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 eléyìí àti ìṣòro òṣèlú tó bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n fagilé ètò ìdìbò náà. Àwọn olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí bíi Ibrahim Babangida, Abdulsalami Abubakar, ààrẹ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ pẹ̀lú akọ̀wé ni Ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka àti àwọn èèyàn pàtàkì míì tó kópa nínú àwọn ìṣẹ̀lẹ̀ àkókò náà ni wọ́n ṣe àfihàn wọn nínú fíìmù ọ̀hún. Fíìmù àkọsílẹ̀ náà tí wọ́n pe àkọlé rẹ̀ ní MKO ló ṣe àkọsílẹ̀ ìrìn àjò olóṣèlú tó ti dolóògbé MKO Abiola, ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lọ́dún 1993 tí ìjọba ológun Babangida wọgi lé sí ìbò ìjáwé olúborí rẹ̀ tí ọ̀pọ̀ ènìyàn gbà pé ó jáwé olúborí nínú ètò ìdìbò náà. Fíìmù ọ̀hún ló tún ṣàfihàn ìjàkadì fún ìjọba àwarawa fún ọdún pípẹ́ lẹ́yìn ìfagilé èsì ìbò ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ti fi síta, ìfihàn àkọ́kọ́ fíìmù náà nílẹ̀ Nàìjíríà ni ó wáyé lọ́jọ́ kínní oṣù kẹwàá ní gbọ̀ngàn eré ìtàgé ti ìlú Èkó lọ́jọ́ àyájọ́ òmìnira ilẹ̀ wa Nàìjíríà. Ìfihàn náà yóò wáyé lẹ́yìn ọjọ́ mẹ́jọ tí ìfihàn àgbáyé fíìmù náà ti wáyé ní Fáfitì Amẹ́ríkà ní Washington DC, níbi tí wọn yóò ti lo fíìmù náà gẹ́gẹ́ bí ìpìlẹ̀ fún ìjíròrò lórí ètò ìdìbò ọdún 1993 tí wọ́n wọ́gi lé, ipa tí ìṣẹ̀lẹ̀ náà ní lórí ìjọba àwarawa àti àwọn ẹ̀kọ́ tí àwọn elétò ìdìbò òde òní tí wọ́n lè kọ́ látinú ìṣẹ̀lẹ̀ náà. Ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC ní ẹ̀tìnà ká lébù sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ọrọ̀ ajé tó mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń gògò sí i lẹ́yìn ìfọ̀sókè owó epo pẹtiró tó ti wọ ọ̀tàlélégbèje ó lé mẹ́wàá náírà N1,470 fún lítà kan. Wọ́n pe ẹgbẹ́ òṣèlú náà ní ọ̀nà ká lébù sí bí àfikún ṣe ń dé bá àwọn nǹkan wọ̀nyí èyí tó sì mú kí ìgbòdègbodò ọkọ̀ àti àwọn nǹkan táwọn èèyàn nílò lójoojúmọ́ máa gbówó lórí lójoojúmọ́ fún bí orílẹ̀-èdè Nàìjíríà sì ń kan bí àwọn orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń sún kúò tí wọ́n sì ń sún kan ògiri lásìkò tá a wà yìí. Nínú àtẹ̀jáde kan tán síta látọwọ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú náà Bọ́lájì Abdullahi nílùú Àbújá lánàá, ẹgbẹ́ òṣèlú ADC ṣàlàyé pé ọ̀wọ́n gógó epo yìí òun ni a pé ó ti mú kí àfikún ìnira dé bá oúnjẹ jíjẹ, ìgbòkègbodò ọkọ̀, iná mọ̀nàmọ́ná, ètò ẹ̀kọ́ àti àwọn nǹkan míì eléyìí tó ní ṣe pẹ̀lú ìgbé ayé àwọn ènìyàn. Ẹgbẹ́ òṣèlú náà ló wá lago ìkìlọ̀ sí ti ẹgbẹ́ òṣèlú tó ń ṣèdarí lórílẹ̀-èdè Nàìjíríà látàrí bí wọ́n ṣe ń ṣe àṣetúmọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú sùúrù àwọn orílẹ̀-èdè Nàìjíríà sí ìfaradà àbí jíjọ ọ̀wọ́ sílẹ̀. Àjọ elétò ìdìbò olómìnira ni wa INEC ní ẹtì ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ pé àwọn yóò ṣe ìwádìí ọ̀rẹ́ kinìwín lórí àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ Ifáfitì tí wọ́n bá ń kópa nínú ọ̀rọ̀ ètò òṣèlú eléyìí tí wọ́n fẹ́ lò nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tí à ń gbáradì fún tí wọ́n sì gbèrò láti gbé ìgbésẹ̀ tó tọ́ àti ilé ètò yẹ bí wọ́n bá ṣe ìwádìí tán.
ẹni ti ṣàlà kò sọ fọ́rọ̀ ètò ìlanilọ́yẹ̀ tó ń ti ètò ẹ̀kọ́ lágbọn ètò ìdìbò nílé iṣẹ́ náà abilékọ victoria itamese ṣiṣọ lójú ìròyìn náà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn lánàá nígbà tó ń sọ̀rọ̀ tó sì ń fèsì sí àwọn nǹkan mìíràn lórí ohun tó ní ṣe pẹ̀lú ìgbà ṣíṣe àwọn tó jẹ́ olùkọ́ eléyìí tí wọ́n fi ṣeéṣe kan ti ṣe ìfarahàn àti ìfi ìfẹ́ wọn hàn sí olóṣèlú kan àbí òmíì ọ̀rọ̀ rẹ̀ ló wáyé lẹ́yìn nǹkan mìíràn tó wá látọwọ́ adarí ẹgbẹ́ alátakò eléyìí tí àtúrò ẹni tí ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar àti olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn olùkọ́ tẹ́ fẹ́ lò fún ètò ìdìbò ilé ìtọ́rọ̀ náà kan ìbuọ́lù àti àwọn ọ̀rọ̀ tán sọ yìí òun ló wáyé lẹ́yìn ìjíròrò kan eléyìí tó wá látọyìn tí ṣe olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ibrahim masari ní ìpínlẹ̀ kaduna ìpàdé náà tó wáyé nígbàngàn umar musa yaradua ní ìpínlẹ̀ kaduna òun ló kó àwọn tó jẹ́ àgbààgbà aládùn ètò ẹ̀kọ́ àwọn olóṣèlú àti àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba láti ṣe àgbéyẹ̀wò àti ṣe àrẹ́wúsí lórí tó ní ṣe pẹ̀lú ètò ìṣèjọba ààrẹ bọ́lá tinubu kí wọ́n sì jíròrò lórí ibi tí orílẹ̀-èdè nàìjíríà ń lọ lágbọn ètò ìṣèlú ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Nínú ìròyìn ilẹ̀ òkèrè orílẹ̀-èdè amẹ́ríkà ti kéde ìdíwọ́ fún fífi físà fún àwọn ènìyàn tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ń ṣe ìdẹ́yẹsí sí àwọn aláwọ̀ funfun tó jẹ́ ẹ̀yà tó kéré jù nílẹ̀ south africa ìgbésẹ̀ náà ló sì jẹ́ àfikún sí ìjàm̀bá àti èdè àìyedè láàrin orílẹ̀-èdè méjèèjì akọ̀wé ilẹ̀ amẹ́ríkà marco rubio òun ló kéde ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan lánàá tó sì ṣàlàyé pé ìjọba trump bu ẹnu àtẹ́ lulẹ̀ south africa lórí ọ̀pọ̀ ọ̀ràn yìí nínú èyí tó àti rí àwọn ìlànà tí wọ́n ń gbé kalẹ̀ láti dín àìdọ́gba ìyà kù èyí tí ilẹ̀ amẹ́ríkà ṣàlàyé pé ó mú ìyàtọ̀ bá ilẹ̀ adúláwọ̀ àti àwọn nǹkan míì rubio ṣàlàyé pé ìdíwọ́ fún fífúnni ní ìwé ìrìnnà náà òun yóò kan àwọn tí wọ́n ń gbé ìyàtọ̀ tó dá lórí ẹ̀yà lárugẹ àwọn tó ń ru àwọn ènìyàn sókè sí ìwà ipá tàbí àwọn tó ń jẹ́ kí wọ́n gba ilẹ̀ lọ́wọ́ àwọn onílẹ̀ láìsanwó ìdápadà nílẹ̀ south africa ẹ̀wọ̀ ìjọba ilẹ̀ south africa ti kó àwọn ẹ̀sùn wọ̀nyí nípa pé kò sí ìkọlù ẹ̀yà eléyìí tí wọ́n ṣe sí àwọn aláwọ̀ funfun tàbí tó ní ṣe pẹ̀lú gbígba ilẹ̀ wọn lọ́wọ́ wọn ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump ti bẹ̀rẹ̀ náà tẹ́ lu ilé ẹjọ́ gíga jùlọ ilẹ̀ amẹ́ríkà lánàá lẹ́yìn tí ilé ẹjọ́ náà dá ètò rẹ̀ láti wọ́gi lé ètò ìdìbò nípasẹ̀ méèlè kù èyí ló sì jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rọ̀ tí trump ti sọ sí àwọn adájọ́ ilé ẹjọ́ náà tí òun fúnra ara rẹ̀ yàn sípò lásìkò ìṣèjọba rẹ̀ eléyìí tó kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí ààrẹ ààrẹ trump fẹsùn kan ilé ẹjọ́ gíga jùlọ pé ó ń jẹ́ kí ẹgbẹ́ democrat dẹ́rù ba àwọn adájọ́ rẹ̀ lẹ́yìn ìpinnu náà ìpinnu ọ̀hún ló sì jẹ́ ìfàsẹ́yìn fún ìrètí àwọn ọmọ ẹgbẹ́ republican láti máa ṣàkóso ilé aṣòfin orílẹ̀-èdè amẹ́ríkà lẹ́yìn ìdìbò tí yóò wáyé lóṣù kọkànlá ó kàn mí nú pé ilé ẹjọ́ gíga jùlọ

nínú ìròyìn eré ìdárayá ẹni tí ṣe olùkọ́ni ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà rachel niapé ó ti dé padà sórílẹ̀-èdè yìí bí ìgbáradì fún ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ ọdún 2027 ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bí ó ṣe ń bá iṣẹ́ rẹ̀ lọ láti ṣe àyẹ̀wò fún àwọn agbábọ́ọ̀lù tó yanrantí láti lè kópa nínú ikọ̀ olympic tilẹ̀ wá. Ìpadàdé rachel ló wà bẹ́ẹ̀ Nàìjíríà ṣe ń múra sílẹ̀ fún ìpele tó kàn nínú ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ AFCON pẹ̀lú ìmúra sílẹ̀ fún àwọn ìdíje tó tún bọ̀ tí ikọ̀ super eagles yóò ti kópa nínú rẹ̀. Ìrètí wà pé olùkọ́ni náà yóò ṣàbẹ̀wò sí ibi ìdíje líìgì kan lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ara ètò rẹ̀ tó ń bá a lọ láti wá àwọn agbábọ́ọ̀lù tó yanrantí tí wọ́n sì dángájá lábẹ́lé. Ìbẹ̀wò náà yóò fún ní àǹfààní míì láti ṣe àyẹ̀wò àwọn agbábọ́ọ̀lù tí ọjọ́ orí wọn bẹ̀ lábẹ́ ọdún 23 tó wà nínú líìgì nílẹ̀ wà Nàìjíríà. Chelsea ti mẹ́nuba pàtàkì ṣíṣàbẹ̀wò sí àti ṣíṣàmójútó àwọn agbábọ́ọ̀lù tó ń kópa nínú líìgì abẹ́lé pàápàá àwọn tí wọn yóò lè gòkè sí ìpele bọ́ọ̀lù àgbáyé. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ńlá ti mọ afọyín wípé ààrẹ Bọ́lá Tinubu ti ń gbèrò láti jẹ́ olùgbàlejò níbi àkọ́fihàn sinimá tuntun eléyìí tó dá lórí ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 tí wọ́n ṣètò ìdìbò sí ipò ààrẹ àti lásìgbò tó ṣẹlẹ̀ lágbọn ètò ìṣèlú látàrí ìwọ́gilé èsì ìdìbò náà látọwọ́ ẹni tí ṣe olórí orílẹ̀-èdè nígbà náà ìyàn pẹ̀lú àwọn tó jẹ́ olórí orílẹ̀-èdè tí wọ́n ti ṣe ṣàkóso tẹ́lẹ̀ rí Ibrahim Babangida, Abdulsalami Abubakar, ààrẹ tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́, òǹkọ̀wé Ìnìwọlé Sọ́yìnkà àti àwọn èèyàn pàtàkì míì tó kópa nínú sinimá náà. Ẹgbẹ́ òṣèlú ADC ni wọ́n ti nàka àlébù sí ààrẹ Bọ́lá Tinubu pé ìṣàkóso rẹ̀ mú kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó mọ̀ mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú bí owó epo ilẹ̀ yìí ṣe gbẹnu sókè lásìkò yìí. Nínú ìròyìn ilẹ̀ òkèrè láti mọ àfòyín pé ìjọba ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti kéde ìdínkù àfihàn fúnni ní ìwé ìrìnnà fún àwọn èèyàn nílẹ̀ South Africa pàápàá jùlọ àwọn aláṣẹ rẹ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn mímọ dẹ́yẹ sí àwọn ẹ̀yà kan lórílẹ̀-èdè ọ̀hún. Bákan náà ààrẹ ilẹ̀ Amẹ́ríkà bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé ẹjọ́ ilẹ̀ Amẹ́ríkà eléyìí tó ga jùlọ lánàá lẹ́yìn tí wọ́n pe wọ́n dí èròǹgbà rẹ̀ kù láti wọgilé àti mú àdínkù dé bá ètò ìdìbò tó ní ṣe pẹ̀lú lójú òpó mail gẹ́gẹ́ bí ara àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé. Nínú ìròyìn eré ìdárayá láti máa fún yín pé akọ́nimọ̀ọ́gbá ikọ̀ super eagles orílẹ̀-èdè Nàìjíríà rachel ló ti gúnlẹ̀ sílẹ̀ yìí bí ìgbáradì ṣe ń tẹ̀wọ́ iwájú fún ètò ìkópa ìdíje ìfẹ̀yẹlẹ adúláwọ̀ ọdún 2027 àti pẹ̀lú àṣàmójútó rẹ̀ sáwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n lè láǹfààní àti kópa nínú ìdíje olympic. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn lọ́wọ́ látọwọ́ Kẹ́mi Sola Williams. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893. Nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́ sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fan page. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Nígbà tẹ̀lé pé tàbí fi àtẹ̀díṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóràn ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olú èdè lómúrò iná wá sí ti gbọ́ yín ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, ẹ máa yáṣẹ́ o.

0: So, Ibaile do marry baba mi ajiki ajiki ajike ajige yo ato bo ato baba sun loye abi queen mother bo na tin pe na abi bo wa ni lo so tun ni
1: ajige
0: baba mi baba dada baba lagbara no Olorun tun fun wa ni ore ofe lati wa laye wa laye wa laye wa ohun lo peye ni osan tuni ohun lo tun je ki e ma gbohun mi ketekete tori pe ohun lo fun mi lori ofe to je ki wa laye Olorun to je pe ko ohun lo fun wa loro ti o je asiwi o tori o di dada ka mo dupe fun opo ni sise wa to je pe en to so gan olomo je ari bi o ti da ni ibi to ti bara re ohun gan enu ya sugbon Olorun o je ka siwi o si fun wa logbon ta fi n gbe nkan logbon jade inu mi si ma n dun tori pe awon to pe Olorun didi fi ogbon jin ki won ne mo gbo ikanni kan da gbo mo gbe Wells Radio 89.3 FM e ka san ni gbogbo bi ti e tin gbo hun mi ni fun sa ti awa yi e si kaabo sori eto yin eto wa ohun obirin lori ikanni kan da gbo mo gbe Wells Radio 89.3 FM kwi mo da mi be ayin owo ti kwi mo da mi gbede owo sisi ni anybody won ro be an si ni mo pe sweet 16 a young girl ni always hey o ti da e sa mo fun mi lati re wa yin pe mo da e dakun e so pe mi na
1: olorun
0: ni ate be mi na ba ma dagba bi yin ke mi na mo dan lojojumo pe mo da mi be ayin e si to gbohun elerin eye laipe e ku ti mo pe o di gba to ba de olorin tin ko fun pe mo ni o ba ti de ah o ko temi o yi pada o temi to pe akin ko li e aya ki lo ki yin kaabo lekan si sori eto queen mother salafi alewa
1: dada ni o
0: olohun seun e ba ke awon ara ile
1: e ka san eyin olufe wa nile loko ni gbogbo bi ti ategun eto yin fe si ni osan toni akiwa wi pe aku iwole o awon omole iwe o nitori gbogbo bi lo de o adupe lowo yin fun ife te ni sikanni to je pe gbogbo igba le ma ndigba lati joko lati gbo gbogbo awon eto to nse ele lori agbeje yi atun ti de losan yi lori eto ohun obirin e je ka jo se eto yi oruko temi ni Eludipo Oluwakemi queen mother
0: Ẹjẹ kí àwọn ìyá ń pé àsìkú kùrù kẹrẹ pé ọmọ rìn lè
1: wọ. Ṣé ìyá nìkan wá ni?
0: Ẹjẹ akọ kí àwọn ìyá ṣe ìpáwà lákọ̀ọ́kọ́ jí.
1: Ó da.
0: Ẹ̀ta kọ̀ọ̀kọ́ dáná.
1: Ó kì í. Ẹjẹ
0: akíra wa ètò obìnrin láwa náà.
1: Ó da ó da ó da.
0: Káfi múrí ara wa.
1: Ó da ẹkíra yín ẹkíra yín
0: ẹkíra yín. Ẹka kíra wa pé a kú bòjí ojí mi o.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Mo bá ti jí lago mẹ́rin àárọ̀. Ètè jí mi kọ́mọ́ di pọ́mọ́ pẹ̀ lọ léwu.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ẹlòmíì nu wa bá ti dé ibi iṣẹ́ bá ti ṣe láìmọ̀ wọ́n gbé díẹ̀ díẹ̀. Gbogbo alájèrè ọmọ lápapọ̀.
1: Wọ́n ń wẹ ọmọ.
0: Wọ́n ń wẹ ọmọ. Bẹ́ẹ̀ kan náà tètè mọ kóhun náà mọ pẹ̀lú léèwé. Bí àbá wà ní yàrá àdáná láàárọ̀ kùtùkùtù tó múra léèwé. Àwọn bàbá kan wà bàbá dáadáa tán mọ bọ́ tí ń
1: tán mọ ẹ̀tọ́. Tí wọ́n ní ní
0: èmi.
1: Ẹlòmíì gan sì lè kẹsẹ́ sórí tébù báyìí láàárọ̀ kùtùkùtù kó máa retí pé ìyàwó rẹ̀ náà ni ó wẹ ọmọ ni ó dáná ni ó gbalẹ̀ ni ó ṣe.
0: Wọ́n kàn wá jà pé ládìí wa omi yín ti wẹ̀.
1: Omi ìwẹ̀ yín ti gbóná ẹ wá lọ wẹ̀.
0: Ẹ jẹ́ ká kí àwọn bàbá tí ń ṣe dáadáa náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Àtàwọn tó kù díẹ̀ káàtó ẹ dákun ẹ bá wa sọpọ́ọ̀tì ẹ bá wa gbárùkù ti àwọn ìyá ní ọwọ́ tí a wà yìí torí pé ara ti sinmi fún bojú ojú mi.
1: Bẹ́ẹ̀ni ara ti sinmi.
0: I'm talking from experience.
1: Ó ti yé wa ó yé wa
0: ó ti yé wa. Ó da náà fún àǹfààní àwọn tó ṣe ń gbọ́ ètò ohun obìnrin lákọ̀ọ́kọ́ náà ẹjẹ́ tètè sọ ètò ohun obìnrin yìí kò ń torí pa pé ní ohun obìnrin kò wá ṣe pé àwọn obìnrin nìkan lẹ́wàá dáadáa rárá o. Ṣe rí ètò ohun obìnrin Elédùà fún anọ́gbọ́n láti gbé ètò yìí kalẹ̀ lórí ìkànnì yìí láti fún àwọn obìnrin láyè láti máa sọ̀rọ̀ sókè gbogbo wa ti rí lọ́kàn tiwọn. Èmi a sì máa sọ pé ṣe rí lórí ètò ohun obìnrin yìí kò sí nǹkan tá a kì í mú gbọ́ bo se oro aje wa ni bi ba tin lo bo se boya o mere ni o duro dede amo mu gbo lori eto yi oro esin na ni amo mu gbo ore oselu amo mu gbo koda laipe laji laijina a pada so nipa ipa to birin le ko nipa oselu eyin o boya ose tun bo la muyun gbo ke le mo pe ki se kere mi gbogbo nkohun to ba ti jo mo pe eyan le fenu soro si pe bo ti ye ka ti se
1: to ti en lo lawujo onkohun
0: be ni
1: la ma on tawon okunrin ba nda se
0: ni
1: kawo obirin na ka ti e lo so pe bayi lo se ri lodo temi na
0: se mo pe awon obirin mi wa ton ma bi won pe iya alagboja ki lo jade ninu iwe iroyin le ni o le momo
1: kilo kan mi
0: dan se tawon nu ara o
1: sugbọn yen lo bi daddy wa
0: awon mo
1: tori e je won mo yi pe awon agbalagba awon mama agbalagba kan wa to je wi pe gbogbo iroyin tin lo ni ilu bo se dagba to yen awon ati radio won ni ele ti o ba ni radio se ra won phone tan na so be won o to fi rubber si bayi won wo ki le fe gbo iroyin ni gbogbo re bo tin lo
0: odobirin mi
1: ko mo
0: tori e ni iru awon eto yi la se gbe eto yi sile inu mi wa dun tori pe se ri kan ni molebi akoko ni ipinle ta wa yi oni kan ni kan ga gun gbe Wells Radio in to wa je wa logun du ni pe ki molebi wa lalaafia kan wa ni irepo lori eto ohun obirin na to ba ti jo mo molebi aitoju omo ni abi baba tin se ra wa ni molebi amo mu gbo lori eto yi na pelu eje wa so pe omo alaje ni wa o ko si nkan to credit fun yin lati polowo lori oja polowo e lori ikan ni yi e wa polowo oja yin lowo ti ko gadara lo ebi a ma so pe meta lokan la fun yin be ba ba wa dowopo alakoko oro e a ba yin polowo e elekeji o so fun wa pe yo ta nitori pe nibi ti milionu kan o le mejo eyan to sita si tun ka ibi to ba tin gbe yen that about 1.8 million listeners and still counting ki se kere bi
1: iropo nbe
0: e wa ba wa do po lowo ti ko se kini ti ko ga dara lo a ba yin polowo re yota eleketa ni pe a wa ba yin fadura gbandi e ku mo pe adura ni gba agbara o ngba eyo se ni ta ko wa lori eto leni nkan meji gbogi ni eyo eleketa a kan sare gbara onimoran ni ka si sare ta awon ijoba wa ni olobo peto edakun eleetu tin sele sugbon oro meji gbogi ni oro arabirin kan to fi ni to nbere pe edakun kini ko ohun se sohun ti wa je bi ni e mo gbo ati omo lenjele kan to je pe won bo ba ta suko e mo ti je on veil ye sugbon je en kokko bere lati agba apa bi na pe eleyi ti a fe so ni osan toni o je oro to n pa obirin kan ni ekun ti gege bi obirin tawa na si seto obirin baba fi lede fa won olulufe wa mo mo pe won ni oro ti won ba wa so si obirin pe kini ko se e mo afemi ba mi lo nitori pe to ba to asiko a pe number ta e baba gbarabirin yi ni moran pe kini ko se ki mother eyin ko yi arabirin yen o je ni to je pe ise ile lo tin sise o si ma nlo ayelujara yen social media lati fi sise ile tawon yen mo pe ni streamer awon ti mo tan phone ba ma ti gbe phone won mo lo
1: gbogbo nti won ba nse
0: to ba se nbe
1: ni won mo fi
0: han gege bi apere bi mo tin sise bayi ki wa tan video temi fóònù mi kí wa máa ṣe pé nǹkan báyìí mo ń ṣe o nítòhun sì yàn láàyò nù ẹ mọ ń pè ní streaming ẹyin ò táwọn tóhun ṣe nù ó wá jẹ pé lẹnu ibi tó ti ń ṣe lọwọ ò ní ó gbọ ìròyìn ìbànújẹ pé ọkọ rẹ jọlọrun nípè nígbà tí ó wà live lọwọ dàtí ṣe bó ti ń ṣe fọnrán lọwọ ẹyin tó ń bá àwọn olólùfẹ rẹ tó máa ń bá dọmájọ ń dọwẹkẹ tó ń bá wọn sọrọ lórí afẹfẹ ni ó ti gbọ pé ọkọ rẹ jọlọrun nípè arábìnrin yìí ó bara jẹ púpọ lọjọ tá à ń wí yìí kódà ẹrú sì bà á púpọ ó bara jẹ gidi gan ni ibi tó ti wá ṣẹlẹ ló wá bẹrẹ sí ní sunkún pé nǹkan báyìí ṣẹlẹ lẹnu kan nígbà tí ìròyìn yìí dé ba arábìnrin yìí níbi tó ti ń ṣe fọnrán rẹ àwọn olùkẹdùn àwọn tó jẹ olólùfẹ rẹ wọn bá kẹdùn lóòótọ ìgbà tó ìyẹn sì ṣẹlẹ kẹtẹ larabirin yìí sọ fún wa pé òun pa in tóun ṣe tì torí pé in tí ò dá ló ṣẹlẹ sóun ṣùgbọn nígbà tí nǹkan ṣẹlẹ sí lẹni ó wá di ọjọ kejì kí lòun fẹ ṣe òun ò lẹbi òun ò lára tóun tiẹ lè bá sọrọ ó bá tún tan in tó mọ
1: fóònù rẹ̀
0: ló bá tún bẹ́ẹ̀ sí ní stream ló tún bẹ́ẹ̀ sí ní yàwòrán sọ fáwọn èèyàn pé ikú ọkọ òun dùn òun ó ṣàbẹ̀rẹ̀ sí ń lo fọ́nrán fi máa sọ bọ́kọ rẹ̀ bó ti dá tó sóhun bó ó ṣàtún ké ó ṣe kinní yìí lemọ́lemọ́ fún bíi ọ̀sẹ̀ bíi méjì nígbà tó sì ń ṣe àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ wọ́n kọ̀rọ̀ ojú sí gẹ́gẹ́ bíi tó sọ fún wa ó náà kọ̀rọ̀ ojú sí pé wọ́n ní kóhun má kóhun jáwọ́ ń bẹ̀ kóhun má kó yé ṣe mọ́ nítorí pé ihun tó ṣẹlẹ̀ sọ́mọ àwọn yìí ò dà ń pé ṣó fẹ́ máa lo ikú ọkọ rẹ̀ láti fi pa owó lórí ayélujára ni ṣé ọ̀rọ̀ mi ti yé yín
1: ṣe
0: mọ̀ pé mo ní pé arábìnrin yìí iṣẹ́ tó fi ń ṣe nìyẹn kóhun máa ya fọ́nrán ara rẹ̀ kán jọ mọ́ sọ̀rọ̀ kó sì mọ̀ fi pa owó nígbà tí nǹkan sì ṣe yìí kò torí ẹ̀ kò dáwọ́ dúró ó tún túbọ̀ tún ṣe ihun tó ń ṣe ṣùgbọ́n ó wá ń lò láti fi sọ bí ikú ọkọ òun bó ṣe dùn òun tó àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ sì sọ pé kó jáwọ́ ń bi tó ń ṣe o bó bá máa ṣe iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe ó lè ṣe nǹkan mi ó lè sọ nǹkan mi ṣùgbọ́n mọ́ bọ́ọ̀tà kó tan fọ́nrán kó bẹ̀rẹ̀ sí ní sọ pé ọmọ wa ò tó kú ó dùn ọ́ kó mọ̀ sunkún èké ṣé káwọn èèyàn fi lè kẹ́dùn rẹ ni àbí káwọn èèyàn fi lè bùn ọ́ lówó àbí kí gangan ló fẹ́ fàyọ nínú tó ń ṣe yìí arábìnrin yìí sì jẹ́ kó yé wọn pé ó lóun sọ fún wọn pé ihun tóun ń ṣe yìí ẹ ṣáà ti mọ̀ pé ohun tóun ń ṣe tẹ́lẹ̀ nìyí ọ̀nà ìdá tóun ò bá fi sọ pé tí tóun á fi gbé kinní kúrò lára tóun ò bá padà sí ihun tí òun ṣe ọ̀rọ̀ yìí ṣàdí gbọ́mi sí omi òto láàrin arábìnrin tọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú àti àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ó wá ti dá sí pé àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ni pé tó bá tún fọ́nrán yà tó bá tún yà lọ́jọ́ míì dàtí ṣùṣe tó bá tún stream
1: tó bá tún ṣe lọ́jọ́ míì
0: ọkọ rẹ̀ ni pé táwọn ó ṣe fún yóò ní agbára lóòótọ́ wọ́n jẹ́wọ́ bó ti lágbára tó nítorí pé arábìnrin yìí nínú fọ́nrán tá ti rí ó ń ṣe fọ́nrán lọ́wọ́ ni ìyá ọkọ àti àbúrò ọkọ tó ti dolóògbé tán dé bá arábìnrin tán sì bẹ̀rẹ̀ sí ní sọ àní ó mú àṣẹ kínní mọ́ pa fọ́nrán yìí nígbà tí ọ̀rọ̀ ó ṣàdí kínní ló bá di ló di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ó dìjà ó di pé wọ́n náwó sí arábìnrin yìí ìyẹn àbúrò ọkọ tó gbà nígbàkúgbà arábìnrin yìí wá bẹ̀rẹ̀ sí ní sọ pé ọmọ nàìjíríà sóhun ti wá jẹ̀bi lórí pé ọkọ òun ṣaláìsí òun jẹ́ káwọn ará àwọn olólùfẹ́ òun káwọn ọjọ́ mọ́ ṣe kíni táwọn ọjọ́ mọ́ dọ̀wẹ́kẹ̀ lórí ayélujára níbi tóun ti ń ṣe fọ́nrán òun jẹ́ kán mọ̀ sóhun ti wá jẹ̀bi ni ọ̀nà lòun ṣe ń fi kú ọkọ òun fi pa owó ẹ̀tọ́ wo ni àwọn mọ̀lẹ́bí ọkọ ní láti ṣe léyìí ìbéèrè rèé ó wá ń bèrè pé kíni kóhun ṣe gangan nítorí pé ọ̀rọ̀ yìí ó ti fọ́n káàkiri ayélujára ó sì fi tó wa náà létí ibi tó ti ń fọ́n káàkiri náà ló ti tẹ̀ wá náà lọ́wọ́ táwa sì fà á balẹ̀ wádìí bó ti lọ pé kíni kárábìnrin yìí ò ṣe ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn ara lé ọ̀rọ̀ ti kàn yín ṣàmọ́ pé ọlọ́run kàn mọ́ ń fà wá lórí ọ̀fẹ́ láti gba bí bá ti ń lọ ni ẹ̀yin tẹ́ mọ́ ń bá wa dá sí ẹ̀yin gangan lẹ́mọ́ ẹ rí ju àwa gan lọ ń gbà míì ọ̀rọ̀ ti kàn yín kó tó di páwo tiẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ kí láti ẹ̀ fẹ́ sọ inú kulù yìí bí ìbá ti pẹ́ káwọn aráalé bá wa dá sí ẹ dákun ẹ pè wá sórí nọ́mbà yìí kí ni kárábìnrin yìí ṣe ṣó jẹ̀bi n tó ṣe ni àbí àwọn mọ̀lẹ́bí náà jàre àbí ọkọ ẹni kú ṣé ìyẹn ni pé kó mọ̀ gbélé ayé tí ń gbé mọ́ ni gẹ́gẹ́ bí obìnrin àtọkùnrin ojú wo lẹ fi wò ó nọ́mbà tó wọkulù yìí rèé oje 0916-893-1000 ẹlẹ́rìn ẹ̀yẹ bò ni 0916-893-1000 tàbí 0915-3334-893 ẹ tún lè pè sórí eléyìí náà o 0911-3-4-893-0911 ẹ̀yẹn ṣàtìtẹ̀ 3 tẹ́ẹ̀tẹ̀ ní ọ̀nà 4-893 kí ni kárábìnrin yìí ṣe ṣó ti jẹ̀bi tó ṣe ni àbí ta ládẹ̀bi rù àbí moving forward àní tó bá jẹ́ pé ohun tó fi ń ṣiṣẹ́ tó pé streaming ló ń ṣe bó bá ti jẹ́ pé nǹkan ṣe kó mọ́ wulẹ̀ gbọ́n gbé sí ayélujára àti pé bọ́kọ̀ rẹ ti kú gan ṣé ohun tó kàn nu ẹlẹ́rìn ẹ̀yẹ bó ni káàbọ̀ kú ìmọ̀dà ọ̀rọ̀ kàn yìí.
1: Ṣe rí ọ̀rọ̀ arábìnrin yìí ó pín sí ọ̀nà méjì ṣe mọ̀ pé ẹni tí ọkọ ẹ̀ ṣaláìsí àwọn ẹbí wọn wò wípé báwo ló ṣe lè fi hàn wípé k kini idun e ni toto to tun se pari aye lati ma se nkan to nse tele bi pe yan se ise na ni eni ti oko e ba se alaisi tabi ti eni to sumo ba se alaisi to wa lenu ise e ma ri wi pe koni ni anfani lati lo sibi ise boya fun awon igba die kan ko to di wi pe o ma pada lo si enu ise lati lo ma sise sugbon se mo pe iru ise ti arabirin yi tun wa nse o fi o dabi pe o yato die si boya nmura an lo bi ise an lo taja an lo office o yato o de je wi pe ikan lara ona to je pe o na le fi tun fi ri awon eyan ti won ma tu ninu nitori nkan ti o sele si oni ona bi to gba yen sugbon nigbati awon molebi oko e to se alaisi ti won ti pe akiyesi e si

0: wa responsible o ma dun gan a ma ronu pe nibu ni ko nti be ninu ayuja to fi kini sin o tun le ri eyan to ma se la n ka be tun ma tosona itosona mi
1: gan wa ni mo fe ka so
0: eh itosona mi wa joju owo lo to pe tele ma ko pa bo de se bayi o o lo tun se kokan bayi o ko te fi se bayi ko fi se bayi a de wa mu lo a de wa di owo fun tori e ko se wi pe gbugun kan le yan gbe sori aye alujara but a ni ona ta fi n gba gbe nkan ku lara ju ara wa lo
1: eyo se ri oro anu to menu ba lekan emi ti ri nkan ni aye alujara to je pe pomo gbomo re n poju o fe dabi pe trend ni bayi inti e gbugun eyan se nu bob eleyi ti aye alujara talabirin yi lo je n da kore to gbugbo ala mo won mo pe TikTok to ni ami bi eni fe korin ba so ti ye yin be ba si n wo awon sakun awon nkan ti mo n so la gan TikTok bo ba je pe won jo a ja won to n korin tabi a je nkan to je pe o n se fe tabi ko je pe nkan to se pe o se padanu eyan kan so ti ye yin nkan bi merin le o saba n wo ko e mo pe awon nkan ni
0: bi elomi ga ma so gbo oro aye e si be
1: lai ma se wa toro mi yo o de mo pe won ni iroyin buruku mo tete tan ka durere lo awon ti mo de ri ti won se talabirin yi se ni opo gba won a ma jade wa soro bi ke kawon eyan ka nu won ni soro mi ti yin se ko dabi pe awon family oko won tona pelu pe boyo n se lati fi kowo jo kan saanu re kan kawon eyan ma wo pe oko re se ku se oni mo
0: en to ko ba kunu yen le se laanu
2: se ati se laanu na nkan buruku ko ni na
0: o se nkan to buruku
2: eni to je pe o padanu ololufe gege bi ti mi se so lekan yen wi pe eyan se anu fun eyan iru eni yi nisin yi to je pe o padanu oko e awon eyan ti won je ore se won pa awon ore followers e na ni awon ore na ni awon to n tele leyin awon wo wi pe amo like eni yi a mi de fe ri ninu ibanuje o kini mo le se fun nipase be a tun ra awon eyan to ma ran lowo o so lekan pe o le je pe imoran ni wa kan fun pe iru nkan to sele bayi nkan bayi ni ko ma se to je pe iran imoran yen gan wa mu owo jade fun ki se pe boya gbogbo won na lo ma ki owo bapo to ma fun lowo sugbon won iran lowo to ma ri lodo elomi ni igba imoran imoran to ma di owo fun imoran to ma ran lowo lati gbe igbe aye to to ni asiko to nla nkan to gbona lare koja yen so lati ri ran lowo nipase ko ye ko je nkan to buru iru awon ebi eton ba ja yi nisin melo ninu won na ma wa nbe lati help e nigba to ye pe omo won to pa won po ti lo eni to ye pe omo e o sese padanu oko e gan ti won se bayen
0: ko te ye
2: kan na idani loju ti wa yi pe iya to ti e si ma je gan leyin poko eku yen kekere ni le ton fi han yen
0: o ye ki won fi ofin gan gberu awon to ba
1: so owo ofin ofin ti e ti dasi sugbon en ti eje mu pe yi papapa hello
3: e ka so ma o
1: e ka so ma oruko yin ati bi ti e ti pe wa e ka so
3: Mr. Kalani, my last name is Gerard.
1: I don't
3: know how to expect me to do Eric, my own setting, but he's not sorry. I hear to me.
1: Kò sí lára ọ̀dì ni.
3: Ṣé kíkọ́ ó ti kọ́ mọ̀ fáwa nílẹ̀ Yorùbá tọkọ wá fún èyí kó sáré máa ṣe gbogbo olùwà bẹ́ẹ̀ ni. Obìnrin yìí ṣe nǹkan tí kò fẹ́ fi dúró ẹni òun nǹkan tí ó gbàgbà sí rẹ̀ lóòótọ́ kò yẹ kó yá ní kíákíá òun ní ọba àgbàdo yẹ pé nǹkan tó ṣe nìyẹn òun náà bẹ̀rẹ̀ sí kọ̀ǹtínù. Kò wá ó tí ló dé tó fi jẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ wọ́n ní láti fi àjò obìnrin ni ṣá. Ìwà ni gbogbo eré tó ń sáré ṣe yẹn tí bá fún ọ̀bá fẹ́ bẹ́ẹ̀ ní bí ó ṣe lè sí kò dìgbà kan bá wà pé káyìn kì í ṣe nǹkan sí yẹn. Àwọn náà ti fi irú ẹbí tí wọ́n jẹ́ wọ́n ti fihàn lórí ayélujára nìyẹn. Ó yẹ kó ṣe sùúrù fún mi kò yẹ kó sáré fi ní látàkẹ́rẹ́ oníkálukú wọn máa lọ fún báyọ̀ ni wọn máa lọ fún sáré ṣe bẹ́ẹ̀ yẹn fún rárá wọn lè jẹ́ nǹkan tó jù ú ọmọ mi ìgbà bọ́ sí pé ìyàwó mi lè báyìí ṣùgbọ́n tó ṣe díẹ̀ nípa náà ti ṣe àwọn kan pàtàkì ẹ̀ka gbọ́ ọmọ wọn lè gbà pọ̀ ò ń ṣe é bí wọ́n ṣe ṣe rárá. àwọn náà lóbìnrin ní àbúrò abẹ́gbọ̀n kó rí bẹ́ẹ̀ o ẹ máa dé tó bọ̀.
1: Ẹ ṣeun ìyá wa láti àlẹ́ ṣe lọ́yẹ̀ ẹ bẹ́yìn náà bá fẹ́ dá sí tá à ń sọ nọ́mbà tó wọ́n kulè yìí rẹ̀ jẹ́ ìpínlẹ̀ kan sí 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-3334-893 tàbí 0911-3 lọ́nà mẹ́rin that is to say 3333-893 ẹ̀gọ́ ta ló jẹ̀bi ìyá arábìnrin tó gbé bó ti ń ṣe tó fi ń sọ̀rọ̀ síta pé dákun kò ń ṣaláìsí o ẹ̀bọ̀n kẹ́dùn o ṣùgbọ́n ẹ mọ̀ bínú pé mọ̀dà mo ṣe rántí kan ni pé ẹni tí ọ̀fọ̀ bá ṣẹ̀ sí ẹni náà ń sábà jáde àbí kó sọ̀rọ̀ láyé ẹjọ́ kí ló tó jẹ́ pé bí nǹkan bá ti wá ṣe wá nísìnyí báyìí kódà àwa gan láwọn polówó rẹ̀ pé.
4: Nígbà tó sọ ní ayé ẹjọ́.
1: Ṣé páyé ìsìn ni.
4: Ayé ìsìn ṣé ń tó ń ṣẹlẹ̀ nígbà yẹn ló ń ṣẹlẹ̀ ń sìn.
2: Ohun tó ti ń ṣẹlẹ̀ nígbà yẹn ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀nà tí ó fi ń gbà ń polongo ẹ̀ tán fi ń sọ nígbà yẹn ló yàtọ̀ ṣé mọ̀ pé láyé àtijọ́ kò sí pé à ń ṣe ayélujára bí títọ̀ kí tẹ́ ń sọ yìí bọ́n ṣe máa ń ṣe náà ni ẹni tó bá gbọ́ náà ni wọ́n á máa sọ wọ́n á lọ sọ pé ṣe ti gbọ́ nípa nǹkan kan tí ó ṣẹlẹ̀ nípa èèyàn kan ò kíní kan ò ṣùgbọ́n nísìnyí kàkà ká máa ṣẹ̀ṣẹ̀ máa kiri túfọ̀ ká máa kiri àdúgbò láti máa sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ó ti rọrùn pẹ̀lú ayélujára òun ni ó fà á tó jẹ́ pé ó fi bá ọ̀nà nǹkan tí arábìnrin yìí ṣe tó fi bá mu ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó pè ní ìsinyìí obìnrin gangan ló mọ ibi tó bá lára òun so nǹkan tó dẹ̀ bá lára ẹ̀ nǹkan tó rò pé òun lè ṣe tí ó jẹ́ pé òun máa fi sọ bó ṣe dun òun sí òun ló ń ṣe yẹn nǹkan tó rò pé òun lè ṣe nìyẹn tí àwọn ẹbí ọkọ bá wá ní nǹkan míì nínú tó yàtọ̀ sí nǹkan tó ń ṣe èmi rò pé ó yẹ kí a fi pẹ̀lẹ́ kíbò sí yẹn ni wọ́n fi sùúrù yanjú ẹ̀ kó má bà á di iṣu ata yan tó dà yẹn.
1: Àwọn mọ̀lẹ́bí tó tẹ̀ lórí láyà bóyá kí n lọ èdè tó ń náwó sí ìyàwó ọmọ wọn tó jẹ́ pé ọmọ wọn náà ṣe ṣàláìsí.
4: Wọ́n dẹ̀ mọ irú nǹkan tó lè máa wà nínú àgọ́ ṣé wọ́n pé ìrònú gan ó lè pààyàn.
2: Bẹ́ẹ̀ni.
4: Àgọ́ ara yẹn ti di àgọ́ ara tí ó ní ihò. Tó ní ọgbẹ́ ẹ wá nà tí nǹkan bá ṣe ní táìmù tẹ́ẹ̀ nà yẹn kọ tó nà bá dọ́lọ́hún pé nǹkan ṣé máa ní pé inú ló ṣì yín bí ni.
1: Àbí gbogbo wa náà dàbí gbogbo wọn jọ ń kanra tó jẹ́ pé wọ́n jọ ń.
4: Tí èyí ìyá ọkọ àbí àbúrò ọkọ ò bá ti ẹ̀ lọ́gbọ́n lórí àbí kó wọ ọpọ́ ọmọ kékeré ayẹwo ń ta gbà.
1: O ti ń bínú nù ẹlẹ́rìí.
4: Èmi ò bínú mo ń ṣàlàyé ọ̀rọ̀ ni. Bí nǹkan tí obìnrin tó pè yìí sọ wọn ni ṣé gbogbo tóbìnrin bá ti ṣẹ̀ṣẹ̀ ń gbọ́dọ̀ máa nà ni. Ṣé ẹran lóbìnrin ni.
1: Ẹran kọ́ lóbìnrin ṣùgbọ́n ẹ jẹ́ ká ta bá wí síbi ìka wí sọ̀hún. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti nínú ìtaàrí pẹ̀lú ìwádìí wa. Wọ́n ti kìlọ̀ fárábìnrin yìí pé àwọn ò fẹ́ ní tó ń ṣe. Bó o lè ṣe nǹkan míì kó tan kámẹ́rà rẹ̀ kó mọ òfin sọ̀kọ́ mi ṣùgbọ́n mọ̀ bọ̀ sí ayélujára bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ nípa ọmọ
4: wa. Jẹ́ kí n wá bí ẹ tọpẹ́ ṣé nínà ni wọ́n wá fi sọ fún.
1: Kó mọ̀ jẹ́ pé òǹkan ló jẹ́ aláìgbọràn pé mọ̀dà àbí bò ní.
2: Ṣẹ́ẹ̀rì mo ti sọ lẹ́ẹ̀kan bí nǹkan bá ṣe dùn yàn tó kọ́ wọ́n ní pé téèyàn bá họra àbí báwo ni pé.
4: Abáró dúdùn fún ahọ́ra dé ègbón.
2: Ẹ ṣe. Ṣé mọ̀ nǹkan tí wọ́n ń ṣe fún gbogbo àwọn èèyàn tó ń rí náà ni wọ́n ń sọ pé ó kù díẹ̀ káàtó. Ó da ẹ̀yin sẹ́ pé ọmọbìnrin yẹn ó jẹ̀bi. Ó ṣe nǹkan tó ẹni kó má ṣe. Ẹ̀yin náà tó wá jẹ̀bi torí pé ẹ̀yin gan ṣe nǹkan tí kò yẹ kẹ́ ẹ ṣe. So kò yẹ kí àṣìṣe méjì kó máa tẹ̀síwájú nǹkan máa bàjẹ́ sí ni. Kò dé ń ṣe gbogbo nǹkan náà tẹ bá sọ fún pé kó má ṣe tó bá jẹ́ pé ipa tó yàn láti ṣe nìyẹn ẹ fi sílẹ̀ sáyé tiẹ̀ nǹkan tó kúkú dá yín pọ̀ náà ó nìyẹn ó ti dàbí pé ó ti fẹ́ túká tó bá yẹ pé
4: tẹ̀lé ìwà
2: bímọ fún yín gan ó ti túká náà nìyẹn ṣùgbọ́n tó bá yẹ kó bímọ náà fún yín náà ìyẹn ò ní pé lílù ló yẹ kẹ́ẹ̀nà torí pé ẹni tí nǹkan ń ṣe ó ló mọ bí ara ẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe dáwọ́lé gẹ́gẹ́ bí ẹlẹ́rìn ẹ ṣe sọ lẹ́ẹ̀kan te ba se pe e no ba yen ko na fo san le ki wa le fe so e wa se pe asise lo se yin
4: nkan bi won ni awon demo pa won ma ri to ba yen awon kan ni kan kan gba bayi se mo pa ara to ti ni ogbe tele te ba gba bi gba pe awo ti ra sun to wa kan kini kan fara gba lowo yin ba e kan ma ri ko ma se pe a tu sile ni gele be ni yo ara to ti ni o awo bi de ni a ti gbe orisisi nkan sara tele tele ti nkan olomo ikila buru de bayan o ara iyato ma wa nbe tori e ti ko si bi nkan se bo se ngbono lara iya to bi abi e to ja buru si be lo se ngbono lara iya nta ti won pe ni ololufe ife gun gan o de deep e mo ru nkan to jo se papoko to di pe o de lohun pe e mo ru adehun to ti wa laarin won e mo ru e ba se po to domoran laarin oko o le ma run ti gbogbo to n ba awon omo e se gbogbo to ma n se fohun to ma se fun awon ebi ohun gbogbo irin to n jo ma rin pe so o ti ton niyan en te yin o ni ri mo ni ko ye kon ti e na a ton ba se lero temi bo se ba ni bi to ti n se kini ni ori ayelujara pe o ya pa kini pa mo se mo pa ki kan na to ba pa ma ba fohun je madera mi ko ma ti e fowo kan
1: ko ma lo toni
4: toni mi na ko de yo phone yen lowo e ko ma ti e fowo kan bi to ba tin ba won dage pe mi ni fowo kan mi ni fowo kan sugbon phone yi to ma mu soke ton ton se bayi tawon yen ma mo pe awon te wa gba phone yen lowo e ni won fowo kan se ni won fi si oju ofurufu lati ma je ka awon yen ri pe to ba n ba won fa pe ran gbe fo mi mu sha ni kini kan awon yen ma gbo pe ah o ma yi gan la seju se bo te ti gba phone lowo e se bo won je ka seju titi e gan han
1: mo pe
4: won fi aigbon won pe ni won fi aigbon abase nipa wi pe e ti fi
2: won
4: ni suru ni suru e tun na pelu situation to wa
1: oda lori nina ti o so lo je ki n bere ibere ti mama wa to pe gbe yin so won ni pe ki lo je je pe bi nkan ba sele laarin igbe igbeyawo to ba ti je pe boya boya oko lo ni abi ojo lohun pe obirin ni mo nforifa it's a critical question o si ye ka menuba mi fe ka kuro lagbon be lai so pe why to je pe most of the time so pe gogo gba sugbon ai kai mo ye gba lo ma je pe obirin ni ma nfa pa aforifa ki lo de tori be lagba bi ta wa
2: nkan to sele o ni wi pe ki olodun ma je ka ya ile buruku
4: mami
2: ki awon mo wa nkan ma de si ile ya se ri be se so wi pe opolopo obirin lo ma nfi ori fa ni igbati oko won ba je olodun ni pe be la se rin layika wa sugbon ibi to ibi ti o ti wopo o ni idile ti ko ba da o ni mo fi gba adura yen eni to ba ye pe òun náà wò wípé òun náà bí ọmọ obìnrin ṣe bí ẹni tí ọkùnrin lọ fẹ́ ìyàwó níta àwọn ọmọ tí wọn náà tó jóbìnrin náà máa lọ fọkọ náà níta ni ẹni tó bá wà rò nínú ọpọ ẹ wípé òun náà ní ọmọ obìnrin tó lọ ilé ibòmíì kò ní ṣe ọmọlọmọ tó wá sínú ilé tiwọn náà bí ò ṣe yẹ nítorí pé ó ti mọ̀ pé ohun tí mo gbìn nínú ilé tí tèmi yìí ọmọ tèmi náà gbà níbi tó ń lọ kò ní jẹ́ kí àwọn òbí yẹn kan lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti lè jẹ́ ilé burúkú ni ilé tí kò jẹ́ pé wọn ò ní àròjinlẹ̀ wọn kàn máa ṣe nǹkan tó wù ní nǹkan tó dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni wọ́n mọ̀ wọn ò mọ̀ wípé ẹ̀sán ṣì máa padà ké wípé ó ṣì máa ṣẹlẹ̀ sáwọn ọmọ titi wọn náà kì í ṣe èpè ó tiẹ̀ lè má jẹ́ wípé bóyá ọkọ tí wọ́n wá ṣaláìsí gan ṣùgbọ́n ọlọ́run mọ bó máa ṣe ṣe ètò ẹ̀ tó jẹ́ pé ọmọ tí wọn náà máa kó nǹkan tó máa tún jẹ́ ìbànújẹ́ náà fún àwọn náà ní ọ̀hún nítorí wípé àwọn ti gbìn ìdí nìyẹn tí kò fi yẹ kí èèyàn máa gbin nǹkan tí ò da tí òbí bá ń ṣe nígbà míì ó lè má ṣe àwọn òbí yẹn gan ló máa jẹ èrè nǹkan tó ń ṣe yẹn ó lè ṣe àwọn èso wọn àwọn ọmọ tó ti ara wọn jáde ni wọn máa jẹ dé ìran kẹta wọn àtọmọdọmọ wọn ló lè jẹ èrè ẹ nítorí náà ẹ má jẹ kí a máa wò wípé ọkọ ẹ.
1: Hello, ẹ káàsán ẹ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
5: Ẹ̀mi ẹ káàsán.
1: Ẹ káàsán bàbá wa.
5: Orúkọ mi ni Ọpẹyẹmí láti kàn.
1: Bọ̀dọ̀ Ọpẹyẹmí.
5: Láti àárọ̀ òde dé Ìbàdàn.
1: Ẹ ṣeun, ẹ bá wa dá sí tò.
5: Ẹ̀ṣẹ̀ rí èyí tẹ sọ láti ẹ̀mí kàṣẹ sọ̀rọ̀ sí. Obìnrin tí ó bá jẹ́ wípé kí ló sì jẹ́ ìṣe tó jẹ́ pé kí ọkọ obìnrin bá obìnrin ló máa forí fa. Ìwà orílẹ̀-èdè ń kí àwọn tó ká fi ìwà sí kutodi poko eku. Obìnrin ló wà tó jẹ́ pé kò kì í fẹ́ rí ọjọ́ ọ̀fọ̀ ní àárọ̀ ọkọ ẹ̀. Oríṣiríṣi wà ní wàlọ̀ obìnrin tó jẹ́ pé ọkọ ẹ̀ ó fẹ́ràn ní àmà ọ̀gbà. Àwọn kan ló dẹ̀ gbé òun náà sí, àwọn kan ló sọ́fà rí rẹ̀ kó tó di pé ìwọ̀n rí. So àwọn yẹn náà wá rẹkẹ, ìgbà tó wá kí rẹkẹ tán pé àwọn mú rẹkẹ tán rẹkẹ, ó lè má jẹ àwọn ẹbí, ó lè má jẹ ìyá, ó lè má jẹ bàbá, ó lè jẹ àbúrò ọkọ gangan nínú ọkọ sí òde òde.
1: Ah, ẹ ṣeun bọ̀dá bọ̀dá wa ọpẹ yẹmi. Wọ́n ní níwòye tí wọ́n wọ́n sọ nǹkan kan ọ̀ kúrin mọ̀dà mo fẹ́ kẹ́ ẹ parí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ̀jẹ̀ mú pèlè náà. Hello, ẹ káàsán orúkọ yóò àti ibi tí ẹ ti ń pè wá.
6: Ẹ káàsán o.
1: Ẹ káàsán o.
6: Adéníyì láti Àkálà Express.
1: Ẹ ṣeun bọ̀dá Adéníyì láti Àkálà.
6: Lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí òye tí mo ní nípa ẹ̀. O ni pe o ma ni bi igbaye tọkọtaya bo se ri lati ki re to sele kan to tun wa gbogun ti obirin yen en ti o fe se yen ta ma se re ko si bi o ti ri o ye ko ni suru se ko ki se ko se ni se afefe yeye o dabi pe ko se ọkọ rẹ kò jẹ́ ẹ̀dùn ọkàn fún tó kún gbà yẹn àti pé bí obìnrin ẹ̀gán ṣe rí sí fámìlì ọkọ rẹ nígbà tí ní àkọ́kọ́ àwọn nǹkan yẹn ó lè jẹ́ pé ẹni tí bọ́yá tí wọn ò fara mọ́ gan tẹ́lẹ̀ ni tó nǹkan tó wá jẹ́ bọ́yá ọmọ alẹ́fẹ́ yẹyẹ. So ìdí nìyẹn kọyẹ tí ọ̀rọ̀ débi pé màá tún wá sí wọ́ọ̀lù kí ìbá ṣe yí pé bí ọba kí ìtara gan wọn lè lékò nílé ọkọ rẹ tọjọ kí wọn ti ní ilé ìfaramọ tí òun gan ní pẹlú fámìlì ọkọ tẹlẹ àmọ bó ṣe rí so ohun tó fa ọrọ yẹn tèmi rí pé ó lè fa ọrọ yẹn nìyẹn. Wọn kàn lè déédéé kojú oro sí báyẹn náà ẹ ti ń dárò ọkọ ẹ lọwọ fẹlẹ pé wọn rí ìdárò ọkọ rẹ yẹn wọn rí lára rẹ rárá. Òun wa fẹẹ fi síta kúrú dáwà dàbí pé káwọn ẹbí ọrẹ kan máa san káwọn sọ pé wọn bá kẹdùn káwọn máa sọ pé bá wọn rí sí owó fún àbí nǹkan báyẹn. So èyí tí mo rí nìyẹn tó dàbí pé kò yẹ kó ní irú ìdojúkọ bẹẹ.
1: Ẹ ṣeun
6: bẹẹ
1: ṣe ṣeun ẹyin náà lè pè wá wọlé a ti ẹ̀fẹ́ gbọ́ láti ẹnu yín kílẹ̀ rí sí i gangan torí àwa la ti ń sọ láti àtàtàárọ̀. Ẹ pè sórí nọ́mbà yìí 0916893 1000 0916893 1000. Hello, ẹ̀kásàn-án orúkọ yín àti ibi tí ń pè wá.
3: Ìjọba ọlọ́lá ló pè lẹ́ẹ̀kan.
1: Ìyá àfi
3: akẹ́kọ̀ọ́. Ẹ jọ kò sí bó ṣe lè rí ọkọ ò bá máa nà ìyàwó ẹ rí de. Táwa ní pé kó kú kínú ẹ̀dùn. Kò sí bó ṣe lè jẹ́. Ṣé ni ó ṣe àwọn fámìlì wọn máa ń kíní yẹn nínú mi. Kò ṣe pé bóyá kò bá náà ìrísí wọn ju bẹ́ẹ̀ lọ. Nǹkan tó bá fẹ́ ṣe náà fẹ́ ṣe. Ṣé ṣe pé bóyá àwọn àtọ́pẹ́ àbí nǹkan wọn ọ̀jẹ́ nífẹ̀ẹ́ ara wọn bá nífẹ̀ẹ́ ara wọn bá má nífẹ̀ẹ́ ara wọn tọkọ ẹ̀ bá kú sí ti bóyá lè rí káwá jẹ́ dídùn inú ẹ̀ ẹni tí ò lè rí mọ́tò láti ṣe ń bẹ́ẹ́ tọkọ ẹ̀ sí wọn máa ná gidi kó bẹ̀ sọ pé kí n kó dìde tó bá yẹ kí wọn náà lọ lóde bí wọn gbọ́ pé wọn kó dìde ẹni tí kò sí yẹn ká tó wá sọ pé ẹni tí ò ń sanwó kan ìyàwó ẹ̀. Kódé àwọn obìnrin tó ń gbé kí èsì kan wà bẹ́ẹ̀ pé àwọn fámìlì ọ̀kọ̀ọ̀kan yẹ wúrí àtọ́jú yẹn ó ti máa ń kọ́mọ̀ kò ń ṣe pé ìmọ̀ nǹkan tó ń fa gangan gangan ni ìmọ̀ àwọn náà ló bèrè lọ́dọ̀.
1: Ẹ ṣeun ọ̀rọ̀ yìí ojúọ̀rọ̀ tó jẹ́ pé béèyàn bá sọ́jú gan yóò mọ̀ káyàn
2: lọ́rọ̀
1: yẹn
2: pé ló
1: bá ta 0916893 1000 0916893 1000 tàbí 0915333483 0915333483 tàbí 0911333 yẹn 3 lọ́nà mẹ́rin 8 9 3. Ẹ ṣáà rí ọwọ́ tá a gbé wá pé ọwọ́ kí ló fà fà á gangan ni. Hello, ẹ kásán, ẹ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ ti wọlé o, ẹ tún wá pè yín ríra wọn. 0916 893 1000 tàbí 0915 3334 893 tàbí 0911 3-8-9-3. Kí ló máa ń fà? Bàbá wa alákọ̀ọ́kọ́ tó kọ́ pé èèyàn ọkùnrin tó kọ́ pè wá lórí ètò lénìí, wọ́n ní pé obìnrin mi ìwà rẹ̀ ná fi ń da lẹ́jọ́. Ìwà rẹ̀ ná fi ń da lẹ́jọ́. Wọ́n ní ta bá ń jà ṣébi ti káwá púkọ́. Wọ́n tún sọ pé obìnrin mi pàápàá obìnrin tá à ń sọ̀rọ̀ yìí, bàbá wa ẹlẹ́kejì tó pé wọ́n ní pé báwọn fámílì ọkọ ti rí, wọ́n ní pé kò kẹ́dùn ọkọ rẹ̀ tó ni. Ṣé bó ti rí gangan nù? Kí lẹ́yìn gangan rí sí? Pé mo dàdó àpẹ́ ẹ̀ sọ̀rọ̀ kọ lọ nípa pé kí ló máa ń fà tí àwọn obìnrin máa ń jẹ́ páwọn náà máa ń forí fà bó bá jẹ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí wọn. Sími ṣíwọ náà ní kọ̀dọ̀ fẹsọ̀ lórí ẹ̀.
7: Nǹkan tí mo ní sọ sí ni pé mo ti ní èèyàn méjì tó jẹ́ pé kì í ṣe pé wọ́n sọ fún mi tí mo fojú mi rí báyìí.
1: Tó mọ̀.
7: Tí mo mọ̀. Tí ẹlẹ́rìí ẹ̀gán dẹ̀ wà tó yẹ pé ẹni yẹn tí n bá níṣẹ́ kààyè bá wà kí n bá pè ní gbé ká kó bá àwọn èèyàn sọ̀rọ̀. Ẹni yẹn òun àtọkọ ẹ̀ mọ àwọn ìfẹ́ ìgbà yẹn àwọn àwa gbójú bá àwọn ẹni tí mò ń sọ yìí ni o.
1: Sáwọn tó máa ń ṣe mí àmà husband mi
7: àtọkọ. Wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Wọ́n ti jọ fòfin lélẹ̀ pé kò tún ṣáyé fóònù pé nínú ẹbí yìí ìyá mi ò ní wá látàbúlé wá bá wa parí ìjà. Bàbá tiẹ̀ náà ò ní wá látàbúlé wá bá wa parí ìjà. Wọ́n dẹ̀ jọ ṣe owó papọ̀ owó nylon tó ń ṣe nylon wọ́n ní màtíríà wọ́n ṣe everything wọ́n kọ́lé wọ́n ṣe everything. Orúkọ ìyàwó lọ́kọ́ fi kọ́ company bó orúkọ kọ́ ìyàwó ni ó dẹ̀ ní nǹkan púpọ̀ ju ọkọ lọ. Bọ̀ nínú ìfẹ́ wọn fi fẹ́ ṣe kí ni mo fẹ́ fà yọ́nbẹ̀ ni pé gbà tí ọkọ ṣaláìsí wọ́n na ìyàwó wọ́n na ọmọ jáde ni. Ọ̀dọ́ wọ́n na ìyàwó wọ́n na ọmọ jáde. Tí wọ́n yẹn wá lọ ń ṣe alábàárù tó bá tún gbà tó yá ó tún ta bàtà. Nígbà àwọn bàtà rọ́bà ń gbà yẹn. Títí ọmọ wúmà yẹn náà fi wá di pé mú yá yẹn kúrò náà ṣe. Àkọ́kọ́ nìyẹn. Ẹlòmíì wà ló jẹ pé ọkọ ẹ̀ ló ṣaláìsí wọ́n dẹ̀ gba ọmọ lọ́wọ́ ẹ̀ lóru wọ́n dẹ̀ lé jáde. Ebi ọmọ ẹnìkan ni wọn ò bóbi tó fẹ́ lọ sùn sí. Torí pọ̀ pé ọmọ bébì ni o. Wọn ò bóbi tó fẹ́ lọ sùn sí wọn ò wò kó tó fẹ́ gbẹ̀yìn. Kí ni a ọmọ kékeré ló gbà lọ́wọ́ ẹ̀ torí pọ̀ pé ṣaláìsí ṣé wọ́n ti retí kí ọmọkùnrin yẹn kú tẹ́lẹ̀ ni. Òkè kan tiẹ̀ fọwọ́ yẹn wò pé àwọn tiẹ̀ sì lọ́mọ fún wa kó ti bá wa tọ́jú ọmọ yẹn fọ́dún márùn-ún wọ́n dẹ̀ lè jáde lóru tí nǹkan bá ṣe wọn kò kàn wọ́n. Kí ni ká ti wo àwọn yẹn? Ó wọ́pọ̀ ní àwùjọ wa lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. A ṣe ń jẹ́ pé òkè tó bá tiẹ̀ ṣe pé wá ṣe nǹkan àwẹ̀ ara gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tó bá jẹ́ pé ó ṣẹ̀ wá ní tòótọ́ ṣẹ̀ mọ̀ a kò sí bá ṣe fẹ́ rìn torí òní mì. Àwọn obìnrin míì wà tó jẹ́ pé a dá wọn bí I'm sorry to say this pé bí ẹran. Àwọn obìnrin tí wọ́n lágídí ká ṣe mọ ìwà wọn fún wọn àwa gan tá à ń sọ pé nìkan ò dá ṣáwa gan da tán ọlọ́run nìkan ló da.
1: Pé kò kò séyàn ọlọ́run.
7: Ká wá tẹ̀ wá wò ó ọkọ ẹ̀ tó tẹ̀ wá kù yá tí bá ṣe pé ọlọ́ọ̀kọ ẹ̀ tó ṣaláìsí. Ṣùgbọ́n ìwẹ́ wá dá débẹ̀ ni tá bá ti kí ló tà lè wo àwọn ìwà yẹn.
1: Hello, ẹ kásán ẹ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Hello, ẹ kásán.
8: Ẹ kásán.
1: Ẹ ṣeun.
7: À ń gbọ́ yín.
1: Hello. À ń gbọ́ yín o. Hello. Tọ́ ẹ pè wá padà kò dúró dáadáa tó. Ẹ pè wá sórí eléyìí 0911 3-8-9-3 ẹ bá wa pẹ àwọn network provider 0911 3-8-9-3 ẹ pè sórí eléyìí yóò àgbè yóò sì lọ láṣẹ ìdùmọ̀ rẹ̀ mò ń gbádùn ẹ̀wọ̀ ẹlẹ́yìn.
7: So kí ló dé tí àlẹ́mọ̀ wò pé lóòótọ́ ìwà rẹ̀ ò dá sí wa ká wá wò pé ọpẹ́ lọ́pọ̀ ọlá wípé ọkọ̀ ẹ̀ ṣaláìsí ká fi ìwà ẹ̀ ká yááfì ẹ̀. Káwa náà ìrara bẹni pé àwa náà ò pè
1: níbi kan. Káwọ̀ sọlọ́mọ lára.
7: Ṣẹ̀dẹ̀ wá rí ẹlòmíì máa ń hùwà mí gbà mí tí ò ní ìmọ̀ láìda o. Tó yẹ pé àìlè fi ìfẹ́ gan kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ pé la ya alagbaja iwa to n wu yi o ba de ma se bayi to ba fi ife se mo awon yoruba ma ni pe pele lako labo to ma fi ife ko rete pe a nkan to se bayi baba yi se mo ko le ronu pe a won ma ni nkan to won se yi se mo en to ba lobun mi won ni won ki mo ko nkan pe ara won run so ele mi le ma mo pe nkan to won se o da but ni awujo I don't know awon eyan ki le n correct la je ko won ba fa wahala
1: hello e ka san oruko yi ati bi ti e tin pe wa to e ka san baba wa
9: ejo eje ma dire o sinu ko radio ti mo n gbo yi
1: wells radio le n gbo o 89.3 fm
9: alhamdulillah mo dupe lodo olodun tori mo gbadun program te n se
1: e seun e seun
9: oruko mi ni Abdulrahman Akolawode Ajaji lati Arowo Jeka
1: ah o da baba wa Abdulrahman e ka bo sori eto
9: keri oro ti eyin ati alejo wa so gbogbo e lo ni won ta ti gbogbo program ni awon obirin wa e te won ati gbogbo wa la ti omo to wa nle oko ta pa julo awon ti obi omo to wa nle oko ki won mo pa won omo won soro ki won ma ti daada ti e ti oko won ti o ba n se daada ti e ti oko won ko ke tu le die lorun mo pe iya oko buruku mewa e mo binu lati ko be o so awon family yo ko tayo o le le omo ye omo ye ta ṣugbọn nigba ti omo ba o ti iyawo ba wa to wa ye pe ọkọ ohun olufẹ ko fẹ family ti iyawo jẹ ki ọmọ wọn ọkùnrin kori iya kori baba ti o jẹ kori aburo ti o jẹ kora ti o fẹ aburo ọkọ ti o fẹ aburo ti o fẹ ri kankan to jẹ pe iyawo iya iyawo a wa sije omo won a lo se ka lo se meji ti iya oko ori le wa njo kan ti o nde ni si nkankan to je pe ti oko ti family oko ta iya oko ta gba oko ba fe gba nkan iya wa je ki won mo pe ko si ti mo ri gbo ke ye ti a mo pe gbo iya to de nwu ye ko si eni kankan to ma mo nta o wa de mo wa bu ti ye nu le ti o de mo bi olorun se ko ẹni pé mi ò gbọ́dọ̀ ṣe lè sọ wà láàrin ẹ̀ máa ọwọ́ ilẹ̀ máa fi gbẹ̀tọ̀ yín iléeṣẹ́ rédíò ìdẹ̀ ní gbóná kẹ́rin gbẹ́gbẹ́ kalẹ̀ ó yẹ kó kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ dáadáa kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ dáadáa látàjú làwọn ọmọ wa obìnrin lọ́wọ́lọ́wọ́ yìí kí wọ́n mọ̀ bí ẹ ṣe ń wà sí àbúrò ọkọ ìyá ọkọ bàbá ọkọ fámìlì ọkọ gbogbo alábàtàn ọkọ kí wọ́n mọ̀ bí ẹ ṣe máa hùwà sí wọn fún yóò báyìí sí ìkọ́kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tóbi náà tó gẹ́gẹ́ bí àlejò wa ṣe ń sọ yìí fún ọwọ́ kan wà ìyàwó ẹ̀ tó àwa làá máa gbé dìde ọmọ wa yẹ tó yẹ nígbà yìí sí tó jẹ́ tó súnmọ́ mi tó jẹ́ ọmọ mi ọmọ mi ẹ lágbẹ̀ǹtì ní ìbàdàn lọ́ba yẹn ṣe kan ní èkó sí ìwé tó jẹ́ lágbẹ̀ǹtì tí bá ń sọ fún yín wípé ìyàwó yẹ tó jẹ́ so àwa la mọ gbé dìde kò sẹni tó kàn bá ilé tó kọ níṣẹ tó kò sẹni tó kàn bá mọtò tó sí inú atúmọ ṣàdúrà fún ni. ẹ wá wo obìnrin tó yẹ pé kìí ṣe fẹ́ kẹ́rí fámìlì kankan ọwọ́ ni wọ́n kẹ́rù níta ẹ̀wọ̀n dáná fún ni tó dàbọ̀.
1: ìdájọ́ ọwọ́ nǹkan owó pọ̀ bàbá wa eléyìí tí a ti ẹ̀ ń sọ yìí
10: ohun tí bàbá sọ ọ̀rọ̀ àgbàní ó dẹ̀ yẹ kí gbogbo wa ká kẹ́kọ̀ọ́ níbẹ̀.
1: ẹ jẹ́ mú pé ilé ìpápàpá torí ìjọba àsìkò. hello ẹ káàsán orúkọ yín àti bí ẹ ti ń pè wá. hello.
11: Kọ́lá Mustapha ló ń sọ̀rọ̀ láti Arógún Ọ̀nà Yorùbá.
1: Kọ́lá Mustapha ẹ káàbọ̀.
11: Màá dúpẹ́ gbọ́ lọ́wọ́ yìí bí ẹ mọ̀ ní ìṣìṣẹ́. Mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa ló sọ̀rọ̀ fún yìí àtàwọn ọ̀dàlẹ́ o. Ṣé ẹ rí i ní ìpìlẹ̀ ń tọ́ lọ́hùn-ún? Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀. Oníṣẹ́ ẹgbẹ́ dání ìfi fọ́ọ̀rọ̀ lẹ sọ láwùjọ yìí. Ẹ jẹ́ kí àwọn òbí kábíyèsí táwọn ọmọ obìnrin dáadáa láti gbé ìlà tó ń kọ̀sọ̀ ọ́rọ̀ òde. Mi ò ní tẹ̀yìn kò sí ẹbí ọkọ kankan tó ya wìrì. Níbi tí wọ́n á lé ọmọ wọn pẹ̀lú ìyàwó ọmọ wọn jáde lọ́nà tó mọ̀ pé ọmọ ọmọ àwọn ni. Ẹ jẹ́ kálukú tọ́nà ẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin sì ò mọ̀ àtọ́ wọn nígbà tó fi ń gbélé ẹkọ ní àmọ ọgbà ni mo máa ń fẹ jẹ kẹmíkan kọta mọ yọjú ó wà ń gbogbo ẹ ń kó mọ yà kó wá sẹni lọ tọjú ọmọ ẹbọ bóyá ọrẹ gan tó jẹ ẹyọ ọkọ gan
1: ojo wa ti n sare ile ti to lo lerin eye your conclusion ba papo ko si ba ki awon eyan le kan si isa sama tun de ko da ko ni ka mo rele
12: nkan ti mo ma so na ni gege bi advice ni pe gbogbo nkan ta ba nse e je ki a ma lere okan pe nje mi na se daada to ni awon aye bi kan nje mi na pe gege be lerin ara yala ninu ebi abi laarin ore abi laarun ojo abi ni bi ise kolorun oba olojo eni ko ma fi iwa ebi wa da wa lejo ani ju bayi lo ise fun a dupe lo gbogbo eyin te pe patapata gbogbo bi te ti mo te tira ero ipe na apo yin oni gbe gbogbo eyin te wo patapata oju yin oni fo eti yin oni do won nawo si titi ojo mejo ta tun ma pade uruko mi oji pada oluwa tim leyin ma abdul latif le mi nje ire ati ayo la o fi pade e seun
1: Queen Mother mi.
13: Ope pataki fun gbogbo eyin ololufe wa se mo lekan mo so wipe eyin na le ma ba wa da si eto adupe lowo gbogbo yin ohun to se pataki ni pe ki oni kaluku wo iwa re nitori wipe ohun ti eyan ba gbin ohun na ni o ka lasedumare atun ni pade ayo lose to nbo oruko temi ni eludipo oluakemi Queen Mother
1: eje em so bayi pe nigba ti mo ma bere eto mo ni nkan bi meta gbogi la ko wa sugbon nigba ta bere alakoko e ri pe oran o jinle koja be e mo wori e pada gbo n to ku re meji to ku a sun sose ti nbo e darap mu wa ni ose ti nbo ni ago meji si meta lori ikanni kanga gbomogbe Wells Radio 89.3 FM fun akoto eto ohun obirin e mo ri aya kin temi tope Queen Mother e si mo gbohun tuntun ati ohun elerin eye titi ati titi igba na o ko temi oyi pada o temi tope akiko le lo ko mi mo wa se ladura pe lase edumare won ni fe nikan kan ni wa sawati o dabo

0: The hits just keep on. We got your music, your request.
1: Number one in all-time favorites.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: Ẹjẹ́ kàgàjì Cruz, ẹ wá fẹ̀ 32. Iṣẹ́ Ọlọ́run àdìtú, àwọn kan kàrí dù. Lẹ́bùn náà lọ́lá Bọ́sítà, bó ṣe ń rọra jó má bọ́sà. Parí òwe, ayé òde, fẹ́ni tó mọ̀ wé. Jẹ́ ló sinmi igi dagátì, kí lè sí tó jí mi gbé dá bá sí.

mú kí yín ẹ̀ka alẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní nílà mú wá fún yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga agbómàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àtòyè tí a kalẹ̀ sí òpópónà láàfin avenue olújọ́lé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọ̀làwọlé ìlorúkọ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. ààrẹ tinubu pàṣẹ fún àwọn iléeṣẹ́ ìjọba lẹ́kajẹ̀ka láti ṣe ìfilọ́lẹ̀ èròǹgbà tuntun tako fífọmọ ṣùwẹ́rù. ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí ti dúró lórí ìdájọ́ ẹ̀bẹ̀ àjọ inec tako èròǹgbà fífagilé òfin ètò ìdìbò. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ìfilọ́lẹ̀ ojú òpó ìkẹ́kọ̀ọ́ wọ́n pàrọwà fún ṣíṣàmúlò ojú òpó ayélujára fún ẹ̀kọ́ kíkọ. àjọ frs ṣèkìlọ̀ sí àwọn onímọ́tò lórí ayédèrú àtẹ̀jíṣẹ́ ẹ̀sùn ojú pópó ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ti pa á láṣẹ fún àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ lẹ́kajẹ̀ka ní gbogbo ìpínlẹ̀ 44 léyìí tó wà lórílẹ̀-èdè yìí láti ṣe ìfìdímúlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ìlànà àpapọ̀ tuntun láti fagilé àṣìlò ọmọ pẹ̀lú ṣíṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àdojúkọ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí pẹ̀lú ipa rẹ̀ lórí ètò ẹ̀kọ́ ìdàgbàsókè ọrọ̀ ajé àti ètò ààbò. ààrẹ ìlọsọ léyìí di mímọ̀ lásìkò léyìí tí ó ń ṣàlàyé wípé ìjọba àpapọ̀ ni ló ti ń gbé ìgbésẹ̀ láti tẹ pẹlẹmọ́ àti láti gbógun ti eléyìí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ òun òṣì àìníṣẹ́lọ́wọ́ àti àìláǹfààní sí ètò ẹ̀kọ́ tó yè kooro eléyìí tó ń ṣàmì ìdánimọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ara àwọn nǹkan léyìí tó máa ń sábà fà á léyìí tó máa ń tari àwọn ọmọdé sínú àwọn iṣẹ́ lélẹ̀ tí ò tọ́. ààrẹ tinubu ló pàṣẹ yìí lónìí nílùú àbújá lásìkò ètò ìfọ̀rọ̀wérọ̀ léyìí tó dá lórí ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi láǹfààní láti ṣe ìfilọ́lẹ̀ àti ìfìdímúlẹ̀ ìgbésẹ̀ tako ìlú ọmọ lọ́nà tí ò tọ́ gẹ́gẹ́ bí ó ti wà nínú ìlànà ìjọba àpapọ̀ fún ti ọdún 2026 sí ọdún 2030 léyìí tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ tó ti láǹfààní láti tún ṣe ìfilọ́lẹ̀ ètò ìwádìí ìfọmọṣùwẹ́rú orílẹ̀-èdè yìí léyìí tí wọ́n ti máa láǹfààní láti tanáwádìí àwọn ọ̀rọ̀ náà. bákan náà nínú ìròyìn míì nínú ààrẹ bọ́lá tinubu ti pàrọwà sí àjọ iléètò bójútó ètò ìdánimọ̀ lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NIMC láti ṣiṣẹ́ lórí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe láǹfààní láti ní èròǹgbà láti rí pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó tó bí ìdá 95% ó ní nọ́mbà ìdánimọ̀ NIN nígbà tí ó bá fi di oṣù 12 ọdún 2026. ààrẹ bọ́lá tinubu ló ṣe ìkéde yìí ní ilé ààrẹ lónìí nílùú àbújá lásìkò tó ń sọ̀rọ̀ níbi ètò tó ní ṣe pẹ̀lú ayẹyẹ àyájọ́ ọjọ́ ìdánimọ̀ ní orílẹ̀-èdè yìí ti ọdún 2026 léyìí tí àjọ NIMC tó ṣe àgbékalẹ̀ rẹ̀. níbẹ̀ ló ti láǹfààní láti gbóríyìn fún àjọ NIMC lórí iṣẹ́ takuntakun wọn àti ipa nọ́mbà ìdánimọ̀ NIN tó fi dórí oyè àwọn orílẹ̀-èdè yìí léyìí tí wọ́n ti jàǹfààní ètò náà láti ìgbà tó ti wọ ọ́fíìsì láti bí ó lé ní ọdún mẹ́ta sẹ́yìn. ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí ti dúró lórí ìdájọ́ ìrawọ́ ẹ̀bẹ̀ kan láti ọwọ́ àjọ iléètò bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí inec lórí èròǹgbà ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn láti fagilé àwọn abala kan nínú ìwé òfin ètò ìdìbò ọdún 2026 eléyìí tó ṣe àkàwé rẹ̀ mọ́ ètò ìdìbò abẹ́nú àwọn ẹgbẹ́ òṣèlú àti àkọọ́lẹ̀ orúkọ àwọn ọmọ ẹgbẹ́. ìgbìmọ̀ ẹlẹ́ni méje kan léyìí tí ó jẹ́ ti ilé ẹjọ́ gíga ọ̀hún léyìí tí onídàájọ́ àdàmú jàhúrù tó léwájú rẹ̀ ni wọ́n láǹfààní láti mọ gbọ́ àwọn awuyewuye léyìí tó wá láti ọwọ́ àwọn ẹgbẹ́ òṣèlú náà lénìí níbi tó ti ń láǹfààní láti mọ ṣàlàyé wípé ilé ẹjọ́ ọ̀hún yóò jẹ́ kánmọ̀ nígbà tí ìdájọ́ náà tó bá ṣetán. bákan náà
ni ile ejo ko temi lorun idajo ile ejo ko temi lorun le ti won lanfani lati gbe kale ti egbe osulu Senate Labour Party iyan ZNP le to lanfani lati pe iyan ni ojo karun osu karun lati owo onidajo Muhammad Umaru ti ile ejo giga le to wa nilu Abuja to lanfani ati tako ewe ele to je ajo to boju to eto ibo lorilede ti a mo si INEC ni won ti gule igbesi olokirin ni mi lati sise papo pelu egbe awon akanda ida lorilede ye lati le ri pe won se agbekale ilana ikopa awon akanda ninu eto idibo gbogbogbo ti odun 2027 ikopa yi ni lo gbajumo yin danileko ati ilaniloye awon akanda lati le ri pe awon na mo bakan na won de kopa ninu gbogbo awon nkan to ni se pelu eto idibo na gege bi o ti wa ninu atejade kan le ti ofisi oju opo x loni ile ani ti se adele alaga ajo INEC eyin ojogbon roda gumose le to nsoju fun alaga ajo INEC eyin ojogbon juasi amukitan san lo ti salaye pataki kopa awon akanda gege bi o ti wa ni ibamu pelu ofin ijọba ipinle oyo ti se ifilole oju opo ikeko orile ede yi ni ipinle oyo pelu fifun awon akeko ati oluko ni anfani si awon ikan ikeko tayo yara ikawe en ti se commissioner feto eko imo ijile ati imero ni ipinle oyo eyin olusegun olayiwola lo salaye eleyi wipe ijọba ipinle yi ti lanfani lati tawo gba oju opo le ti won ti lanfani lati mo koni ni ipinle yi le ti o tun le fun awon akeko lori ofe tayo yara ikeko olayiwola lokede wipe awon oluko ni won tun lo lori ofe lati se amulo eleyi fun eto eko kuko lati le se imugboro agbara awon eko to ti ko ninu yara ikawe nigba to n soro nibi ifilole eto na eleyi to waye ninu gbogan eleyi to je ti awon ijoba bile to wa ni secretariat nilu Ibadan ni ajo UNICEF nipase oga agba ni ti ise iwadi re ni ipinle Eko eyin osele ni lo ti salaye wipe ipinle Oyo ni ipinle kerindinlogbon lorilede Nigeria le to tewo gba oju opo na pelu alaye lori awon akeko ati awon oluko lori jakajado orilede yi to ti n samulo oju opo na ninu awon eto eko bi ti imo isiro ede oyinbo imo ijinle sayensi ati bebe lo bakan na lo tun salaye nipa awon oju opo to ti le lanfani lati mo lo awon kan na ilese eleto abo DSS ni ireti wa wipe yo ko awon afurasi omo egbe agbesumomi asaru lo si ile ejo ni ola latari esun ikopa won ninu isele fipamu ni gbekun ojo 15 osu karun ni ijoba ibile orire ni ipinle Oyo ati isele isekupa eniyan meji ninu awon eniyan ele ti won jiko awon afurasi ohun ni won ko lo si iwaju ile ejo giga le to wa ni ilu Abuja fun esun kongbe mefa gege bi eni ti se adari ni eka ijiya labe ofin ni ile ise ohun gege bi o ti lanfani lati tari re eyin Rotimi Oyedepo to tari loruko ijoba apapo gege bi esi ti lanfani lati fi lede awon afurasi ohun eni won ko lo siwaju ile ejo na loni.

ti láǹfààní láti ṣàlàyé wípé agbẹjọ́rò kan ni yóò mọ dúró lórúkọ òun. Eléyìí ló wá fà á kí onídàájọ́ Saliu Ibrahim kó wá sún ìgbẹ́jọ́ náà di ọ̀la léètí wọ́n tún láǹfààní láti kó àwọn olùjẹ́jọ́ náà padà wá. Lára àwọn olùjẹ́jọ́ ni láti rí Muhammad léètí wọ́n túmọ̀ sí Abubara àti Abbas Muktar. Àlébákan náà ni láti rí Abubakar Abbas Adrasak Umar Yunusa Musa àti Shamsu Adamu Sani. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí NSC ti ké pe ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ kankan láti wá nǹkan ìdẹ̀rùn lórí ipa ọ̀wọ́ngógó owó epo pẹtiróòlù nípa sísan owó oṣù eléyìí tó nítumọ̀ fún àwọn òṣìṣẹ́ àti títa epo rọ̀bì fún àwọn ẹbú fọpo lábẹ́lé ní owó ilẹ̀ wa náírà. Àjọ náà nínú àtẹ̀jáde kan lẹ́ẹ̀tí ààrẹ rẹ̀ jo àjàrò buwọ́lù ni ló ti ṣàlàyé eléyìí pẹ̀lú ìkìlọ̀ lórí ipa rẹ̀ lórí ìnira ọrọ̀ ajé lórí àwọn ọmọ orílẹ̀-èdè yìí àti okòwò wọn. Àjọ ọ̀hún pàrọwà sí ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ náà. Àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó tí a mọ̀ sí FRSC ti ṣèkìlọ̀ sí àwọn ọlọ́kọ̀ àti àwọn ọmọ orílẹ̀-èdè yìí lórí àtẹ̀jíṣẹ́ ayédèrú tó ń ṣàlàyé wípé èèyàn ti jẹ̀bi ẹ̀sùn ẹ̀ṣẹ̀ ojú pópó. Àjọ náà nínú àtẹ̀jáde tó jáde lónìí láti ọwọ́ olùdánilẹ́kọ̀ọ́ iléeṣẹ́ náà ìyẹn Osondu Ohaire iná ti ṣàlàyé eléyìí. Àjọ náà tako ojú òpó frscgov.top/ng wípé kìí ṣe ti àjọ ọ̀hún wọ́n pàrọwà sí gbogbo àwọn tọ́rọ̀ kan láti ṣe ìwádìí àwọn ẹ̀ṣẹ̀ ojú pópó wọn lójú òpó àjọ náà tó jẹ́ òkodoro ìyẹn frsc.gov.ng tàbí kán pé ojú òpó 122. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí i. Àwọn wá fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti pa á láṣẹ fún àwọn iléeṣẹ́ ìjọba àpapọ̀ lẹ́kajẹ̀ka ní gbogbo ìpínlẹ̀ tó wà lórílẹ̀-èdè yìí láti ṣe ìfìdímúlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ìlànà àpapọ̀ tuntun láti fagilé àṣìlò ọmọ pẹ̀lú ṣíṣe àpòjú rẹ̀ gẹ́gẹ́ bí àdojúkọ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí pẹ̀lú ipa rẹ̀ lórí ètò ẹ̀kọ́ ìdàgbàsókè ọrọ̀ ajé àti ètò ààbò. Wọ́n á fún yín pé ilé-ẹjọ́ lẹ́ẹ̀tọ́ ga jùlọ lórílẹ̀-èdè yìí ti dúró lórí ìdájọ́ ìrawọ́ ẹ̀bẹ̀ kan láti ọwọ́ àjọ tó mójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC lórí èròǹgbà ilé-ẹjọ́ kò tẹ́milọ́rùn kan láti fagilé àwọn abala kan nínú ìwé òfin ètò ìdìbò ọdún 2026 eléyìí tó ṣe àkàwé rẹ̀ mọ́ ètò ìdìbò abẹ́nú àwọn ẹgbẹ́ òṣèlú àti àkọọ́lẹ̀ orúkọ àwọn ọmọ ẹgbẹ́. A máa fún yín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe ìfilọ́lẹ̀ ojú òpó ìkẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú fífún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní àǹfààní sí àwọn nǹkan ìkẹ́kọ̀ọ́ tayọ yàrá ìkàwé. Lákòótán a máa fún yín pé àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó FRSC ti ṣèkìlọ̀ sí àwọn ọlọ́kọ̀ àti àwọn orílẹ̀-èdè yìí lórí àtẹ̀jíṣẹ́ ayédèrú tó ń ṣàlàyé wípé èèyàn ti jẹ̀bi ẹ̀sùn ojú pópó. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́misọ́lá Williams. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa Ọlọ́run yóò bùkún yín òun ayọ̀ lásùn.

onílé mo bodè kí n tó wọlé o ajá o ṣùgbọ́n ni mí mo bodè ọlọ́run bàbá mi. Torí pé ewúrẹ́ tó wọlé tí ò bodè ó dẹran àmúṣẹ́bọ o àgùntàn bọ̀lọ̀jọ̀ tó náà wọ̀lú tí ò bodè ó dẹran àmúbọ̀ ṣá. Kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ àkọ́dá ayé ìbàrẹ́ o aṣẹ̀dá ọ̀run ìbàrẹ́ o ọba mi bẹ́bẹ́bẹ́ tó ti ń bẹ tó ní mọ́ bẹ ìbàrẹ́ o ọ̀wàwàwà tó ti wà tó ní ká túmọ̀ wà ìbàrẹ́ o pátápátá ọlá pèrègede ògo òjì kan lù kan pa ọba mi òwò kan dí kan yẹ. Kábíyèsí rẹ ọlọ́run olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o ògbéni níjà kẹrù ó bo níjà òbẹ́ nìkan jà tọwọ́ bọ̀ gbogbo aráalé lójú ìwọ́ ló gbé ìjà àwọn ọmọ ísírẹ́lì ìjà ń jọ́ sí òun tójú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bàdágún omi pupa. Kábíyèsí rẹ ọlọ́run ọba ọlọ́run mi ìbàrẹ́ àkin nínú ilé àkin lójú ogun àrútẹ́dẹ́ ọlá ọba mi àrútẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ àṣú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè dóló ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì. Kábíyèsí rẹ ọlọ́run ọba olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o ìwọ ní ẹrù jẹ̀jẹ̀ ẹrù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹrù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù ba ẹ̀rù lẹ́rù ẹrù jẹ̀jẹ̀ ẹrù jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹrù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọ́gbó lọ ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò. Kábíyèsí rẹ ọlọ́run ọba olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o ẹ̀rù ẹ̀ ń bà mí òun tó fi ń ṣe agbára kò yé èèyàn ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ ó gbáyé sórí omi kò jìn rí ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ ó ta súnmọ̀ bí ẹni ta sọ kò jálulẹ̀ rí bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbé dúó. Kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ egungun ló fi rọmọ sínú aláboyún aláboyún jẹ gbígbóná oúnjẹ tútù kò débi ọmọ ń dé o ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ọba olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ ìwọ nìkan lọba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún ìwọ nìkan aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣí fìlà fún ó fọba jẹ ó tún rọba lóye kábíyèsí rẹ ọlọ́run olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o àrúgbó ọjọ́ adàgbàmọ́tì adàgbàmọ́tẹ́ adàgbàmọ́tẹ́ wọ̀rọ̀kọ̀ òun tó kú fi ń ṣàgbára gan kò yé èèyàn ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ọba àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣe ìwọ ló ń tí ó bó bá wọ̀ ó ṣe tẹlòmíì bó bá sì tún wọ̀ ó ti tẹlòmíì ta ni ó àbíọ́lẹ̀ rẹ̀ bàbá ta ni yóò dọ̀lẹ́jọ́ olódùmọ̀rẹ̀ kò sẹ́nìkan àlẹ́rù ẹ̀ ń bà mí ṣẹ́
Iwọ lo n gba agbara lọwọ alagbara tin fi agbara ayo ni lenu. Iwọ la ko moto se kaleyin. Abe sere olodumare. Olohun oba mi ibare. You are the God who was, you are the God who is, and you are the God who is to come. O ti n be, o wa, o si tun ma be. Kabiyesi re Olodumare. Olohun oba mi ibare o. O ga ga ga, o fe fe fe, o gun gun gun. Bo se ga, bo se fe, bo se gun to, lorun o se gba o. Borun o se gba o, be na laye yi o gba o. O aforun se le, o faye se apoti itise. O gbo aye pata wa dabi elenga, waju re oba mi oke. Kabiyesi re Olorun. Olodumare ibare o. Apata para agbara, ina ajo nirun. O ba wu me, mo le pe o ni akoko ninu ina. Bo ba si tun wu me, mo le pe o ni ekerin ninu ina o. Atakoko atekerin iwo ni ina ti n jo igbe ti igba o serun. Kabiyesi re Olorun oba. Olodumare ibare. Damo n dagbere lori eto yi n jejo. Bo ni bo ba do ni ka tun jo pade. Oro temi so lai ha jejo en koyi abale mi da o Olorun oba mi lo ba nlu lo nte igba se ki ma tan yin laarin jejo ti mo nsoro opo ojo lo ti ro ti le ti fi mu opo iji lo ti ja Olorun oba mi oke ni o je ki ja yo gbe wa lo en koyi. Ewura le n wa lapata mi bi ikoku ni. Aguntan ode n wa lapata mi bi ikorun ni. Ewo to meda ye n wa wodi oke mi ni bi ko da lapa ori eye ni nkeye yo. Ota ni n domeye lokun, awon won domeye loro. Awon won ni ko le o waja, awon na won o tun ni ko loko wa mu. Amori eye ni opeye o. Baba mi oke lo gba kata lowo alakiti won loju won ba mo o gba ponpo lowo ni ponpo fi form ni ponpo lori popopo to ni ponpo gbodo soro to ni ponpo gbodo gbe kabiyesi re Olorun oba. Olodumare mo se bare o lo je ni toluwa ni le aya atekun re o ti fi idi re sole sori okun o si gbe kale lori awon isan omi. Ta ni yo gori oke Oluwa lo tabi ta ni yo dun bi mimo re en to ni owo mimo ataya funfun en ti o gbe okan re soke si asan ti o si ni ba won bura etan oni yo ri ibukun gba lowo Oluwa ti ododo lowo Olorun igbala re eye ni ran awon tin se afere re o tan se afere re Olorun Jacobu. Oni ejo re yi soke eyen na ona ka gbe yin soke eyin lekun ayeraye. Oba Ogo fe wole won wa bere pe ta ni oba Ogo yi Ololuwa to le to si ni agbara ni Oluwa to ni agbara ni ogun ejo re yi soke eyen na ona ka gbe yin soke eyin lekun ayeraye. Oba Ogo fe wole ni o ta lo ba Ogo yi Oluwa awon omo ogun na ni.

0: àrí àwọ̀ láàrin lọ́kọ̀láya ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi máa ládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo fún gbogbo ẹ̀yin tá ń pọ́n lójú ò ẹ̀yin tó ń fẹ̀ tó dùn lórí ètò kó tó dariwo lolúgbémigan mọ́tòsọ́ yóò ti máa yanjú ẹ̀ olúgbémigan mọ́tòsọ́ rédíò àpòsù iṣẹ́ ti dé o ọmọ aláti ṣe ó yá tara ṣàṣàgbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ètò kó tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ògòrí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún tòkó káàdáná ó gbọ́ kó rò fún òbẹ̀ olúgbẹmẹga ọmọ mọ́tòsọ́ dé ẹni tààrún dé abẹ́ mọ̀pẹ́ tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ní rédíò àpọ̀sọ̀ lórí ètò kó tó dariwo ẹjẹ́ àjọ gbọ́. Ètò yìí fún àwọn tá à ń ni lára àwọn tá à ń pọ́n lójú àwọn tá à ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n áwọ̀ láàrin tọkọtìyàwó áwọ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ alájọgbé àtàládùúgbò bọ́rọ̀ ọ̀hún bá ti dórí ètò yìí kó tó dariwo ẹ̀dákun ó ti di yíyanjú náà nu torí bá méjì kọ́ iṣẹ́ tọ́lọ́hun ọba mi òkè tó gbélé wa lọ́wọ́ ni ohun tó ní káwọ̀ ó mọ ṣẹ̀nù iṣẹ́ ìríjú ti wa ni àwa náà kọ́ ọlọ́hun ọba òkè kò náà ní ṣe ń bá wa ṣe é. Àti gbogbo àwọn tọ́lọ́hun kó tì wá tí wọ́n fọwọ́ tì wá lẹ́yìn tí wọ́n bá wa dá sọ́rọ̀ náà. Bàbá rẹ̀ ń tàn fi ẹ̀tọ́ rẹ̀ dùn àwọn tàn fi ọwọ́ ọlá gbá lójú wọ́n bá ti sáré dórí ètò yìí ní kàbàkàbà àwọn ó gba ìtọ́ wọn padà àwọn tí sì ń fọwọ́ ọlá gbá wọn lójú wọ́n ó fi mú kàtà òfin bẹ́ẹ̀ ni ọlọ́run ọba mi òkè kò fẹ́ yàn jẹ́ kò fẹ́ ká máa yanra wa jẹ́ ọlọ́run ọba mi òkè kò fẹ́ bẹ́ẹ̀ pé ká máa pánra wa lójú ètì a rí ètò ìdáǹdè fáwọn tá à ń ni lára rèé ètò ìṣẹ́gun fáwọn tá à ń pán lójú rèé o kó tó dariwo la pé àmọ́ ẹ jẹ́ kí n ṣé báyìí ibi tá à ń lọ lálẹ́ yìí ibi ó ní agbára lọ́pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ tí mo ti gbé wá rí àbẹ́ ti gbàgbé ọmọbìnrin kan ọmọ ọdún mẹ́rìnlá tó sáré wá sórí ètò yìí pé ẹ dẹ́kun o ewu ń bẹ lóko lóńgé gan báyìí ewu ni àwa bí ọmọ ń léèrè pé dákun kí ní ń ṣẹlẹ̀ rí ó ní ìyàwó bàbá òun àmọ́ bí wọ́n ṣe gbọ́yàwó bàbá mo ti mọ̀ pé nǹkan ti rọ́lù wọ́n nínú mọ̀lẹ́bí ọ̀hún o ó níyàwó bàbá òun ló mọ̀ dójú lóhun àbò ló ṣe dójúlé ọkẹ̀ ọláwọn iṣẹ́ tí ò lè ránmọ rẹ̀ níran òun débi wípé àlọ́jọ́ kan ó ti òun síta láàjìn títì tó ti òun síta òun bọ́ sọ́wọ́ àwọn gidi gan ń kú àwọn ọkùnrin tó ṣangun wọ́n sì kí òun mọ́lẹ̀ wọ́n ṣe òun bí ò ṣe dà kí n mo gbọ́ sí ètí mi náà wọ̀nwọ̀n abiamọ wo ni ó gbọ́rọ̀ yìí tí ò ní sọ pé mọ́ nìṣó níbẹ̀ yálọ́jọ́ fojú sùnùkùn wò fojusun nukun woro won o mo ranse si baba re ati iyawo baba re mo ranse si iya re pelu ojo ti baba re ati iyawo baba re wa iya ti o wa amojo ti baba omobirin yi omo odun merila kan si wa ti ya to pe ni iyawo baba ohun na kan si wa imole to tan soro ohun die ha ki lo sele gan ri gbogbo eyan bi amaye gbogbo eyan bi amaye te n gbo mi lasi olodumare he ni foju sunkun omo.

错，我也一件事不打吧，处理就把哥哥，不把弟弟啊哥哥没啥不，俺老师你就莫拉俺弄的 ，Christ Home of Glory， 罗多妈妈 Prophetess 托拉些奥比塞松，阿妈我跟托这边，我你下来看我你别你呀别呀哦。mo fi asiko yi ki gbogbo awon alatileyin wa etimate oko to dariwo wi pe agbajo owo bayi o la fi soya ajije owo kan ko gberu dori eto oko to dariwo awon kan won ni ka mo ni so pe pa ba gbo giri giri ese kan loko e ko se wu loko afi giri giri ese aparo to mo si fi la fori ade o ba be olubadan ti le badan Arusa wan baba oba adewolu ladoja baba mo kiyin o mo kiyin mo se yin ni pele o ka de o pe lori kiru kere ko dokeni mo yin lowo lasi olodumare lasiko yin ile yi o san wa o ilẹ̀ yóò gbè wá ọ̀ aláboyún lé ọmọ bí wẹ́rẹ́ àwọn àgàn wọ́n mọ tọ wá àlàbóṣù àníró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ mo kí gbogbo ẹ̀yìn ìjòyè nílẹ̀ ìbàdàn mo fi orúkọ ọba mi bálẹ̀ timothy adérójú kí gbogbo ẹ̀yìn bálẹ̀ bálẹ̀ o mo kí gbogbo ẹ̀yìn onímọ̀ ìdájọ́ tó ń rí sí ètò ìdájọ́ ẹ̀yìn sáànù sáànù tẹ́ ń tì wá lẹ́yìn kí ọ̀rọ̀ mọ̀ tí ìbalẹ̀ báyìí ni ẹ ti bá wa gbé tọ́ ẹ̀yìn ẹ̀ ní ṣìṣe láṣẹ olódùmarè gbogbo ẹ̀yìn elétò ààbò ẹ̀yìn ẹlẹ́ṣọ̀ọ́ tẹ̀ ń tì wá lẹ́yìn ẹ̀yìn ọ̀rẹ́ mi dpo dpo gbogbo mo kìyìn o mo kìyìn mo kìyìn mo kìyìn o ẹ̀ kò ní ṣiṣẹ́ ṣe láṣẹ olódùmarè tọ́ gbogbo ẹ̀yìn ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ mo ṣe yín pẹ̀lẹ́ ẹ̀ṣẹ̀un ojú òní tìyín ẹ̀yìn ikọ̀ kó tó dariwo lórílẹ̀‐èdè nàìjíríà àti lókè òkun gbogbo yín pátápátá òní mo kíyìn o ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú bá a ti ṣe jọ ń ṣe tó fi ń rí mo ṣe yẹ kó máa rí mo kíyìn mo kíyìn mo lù yín lọ́gọ̀ọ́ ẹnu láṣẹ olódùmarè ẹ kò ní bàjẹ́ fún yín o tọ́ ó yá o ẹ jẹ́ kí n wá gbéra ńlẹ̀ mo fẹ́ dọ́dọ̀ màmá moráàánú gbà màmá moráàánú gbà nínú ìjọ moráàánú gbà Christ Home of Glory wò ó ní obìnrin tọ́lọ̀ ń lò fún ìrántá wà yìí bẹ́nìkan bá ní kò sí wò ó lè mọ́ ẹ dákun bóyá tagbolé wọn òun ló ti wábì kan gbà lọ wò ó ní ọlọ́run bẹ o wòlíì tọlọ́run lò káàkiri àgbáyé bàbá ń sọ̀rọ̀ nípa àlá àti ìtumọ̀ rẹ̀ tọ̀ ẹ ti mọ̀ pé oríṣiríṣi ẹ̀bọ̀ òní ọlọ́run ló fi fún àwọn ikọ̀ rẹ̀ ẹ̀dá.

0: àwọn àlá tó léwu lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ni ò tí ẹ̀ mọ̀ pé ń pa àlá ọ̀tá a máa jàyàn lólè a ti ja ọ̀pọ̀lọpọ̀ lólè nípa àlá tọ́ ìgbà náà bá ti ń lá àwọn àlá abàmì àwọn àlá tí ń ṣẹ̀rú bani àwọn àlá tó jẹ́ wípé bí èèyàn bá lárú rẹ̀ ewu bẹ lóko lóńgẹ́ pé mọ̀mọ́ mo ráàánú gbà ó yá ìjẹ́ ká máa lọ sínú ìjọ mo ráàánú gbà kí ni mọ̀mọ́ tún ní fún wa lálẹ́ yìí màmá wòlíì obìnrin tọ́lá ṣe òbí ṣe sàn ẹ̀ka àlẹ́ mà.
1: Àkókò ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ mo ráàánú gbà. Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn èdè ń já onírògbìnú jẹ́ fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tọ́lá ṣe òbí sẹ̀san. Màmá mo ráàánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Da ayo season of joy nenu ijowa mura nugba Christ Home of Glory SW/130B Omefofun Street opposite Balogun Borehole Okeado High School Junction off Joyce B Road Okeado Ibadan Adua oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro 8 AM to 10:30 AM iwo na ma bo wa bo Olorun eleda re soro ni gogo oro ojo to kí o tó lọ síbi iṣẹ́ òjò rẹ̀ wá fi ogun ìdádúró àmúbọ́ àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀ ogunlógó ìránṣẹ́ ọlọ́run ni màmá mo ráàánú gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀lú ẹ̀lú 08059008415 ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọ́dọ̀ má sí ń bẹ̀ o ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Mòráàánú gbà, èyí tí ìjọ Mòráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábẹ́ omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù ayérayé Ọlọ́run àánú gba ọpẹ́ wa. Ọlọ́run àtìgbà ẹ̀wọ́, Ọlọ́run tó ń tọ́jú, Ọlọ́run tí ó fi wá lẹ̀, Ọlọ́run ní gbogbo ọ̀nà tó ń tọ́jú èmi àti Olúwa, ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run tó fún wa lóore ọ̀fẹ́ láti máa gbọ́ra wa níjọ́ mẹ́jọ mẹ́jọ àmọ́ lóore o, Olúwa ẹ gba ọpẹ́ wa. Ǹjẹ́ ní ti ẹ̀ṣẹ̀, Olúwa ẹ dáríjì wa. À ń tẹ̀síwájú nínú prógráàmù níbi orúkọ Jésù. Olúwa ẹ gba gbogbo ògo, Olúwa ẹ gba gbogbo ògo. Àtẹni tó ń sọ, àtẹni tí ó mọ̀ ọ́ gbọ́, ní orúkọ Jésù a gbàdúrà. Ìwọ prógráàmù tó ní ó yà ṣiṣẹ́ ìwòsàn, ṣiṣẹ́ ìgbàlà, ṣiṣẹ́ ìtúsílẹ̀. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Jésù Kristì, Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Mo kí gbogbo ọkàn àlàyé tó wà lábí omi. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, orúkọ mi náà yí padà. Orúkọ mi ni Wòlíì obìnrin Tọ́láṣe Yẹ́misí Obisesan, tí gbogbo ẹ̀ mọ̀ sí Màmá Mòráàánú gbà. Mo dẹ̀ gbàdúrà lórúkọ ńlá Jésù, gbogbo yín pátá ẹ̀ máa ráàánú gbà. Ju bẹ́ẹ̀ ṣe ń rí gbà tẹ́lẹ̀ lọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, mo ní ẹ tún máa ráàánú gbà. Tọ́pìkì mi alẹ́ á yàtọ̀ díẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìgbà ìmúpadàbọ̀ sípò. Program tí mo ti ń ṣe láti bí 2 weeks ago ní táìmù ìmúpadà sípò. Tí ó bá dàbí pé nǹkan ń wọlẹ̀, tó dàbí pé wọ́n bí tí ayé gan ń béèrè lọ́wọ́ èèyàn pé níbo ni Ọlọ́run ẹ wà, tó dàbí nǹkan nígbà tí gbogbo nǹkan ò bá lọ bó ṣe yẹ kó lọ mọ́. Ìgbà yẹn tí a bá wá ké pe Ọlọ́run, tọ́lọ́run bá wá bojú wọlẹ̀, tí ó bá wá nǹkan kan tó sọnù, tó wá dá padà, òun là ń pè ní ìgbà ìmúpadà bọ̀ sípò, season of restoration. Nígbà tí Ọlọ́run dá ìkó lọ sí òní padà ní Psalm 126:1, ó nígbà tí Ọlọ́run dá ìkó lọ sí òní padà, ó lo ṣe wọ́n bí ìgbà tí wọ́n ń lálàá, ẹnìkan wà lábẹ́ omi lónìí. Nígbà tí Ọlọ́run bá dá ìkó lọ rẹ padà lórúkọ Jésù, á ṣe bí àlá. The same Psalm 126:5, ó ní gbogbo ẹni tó ń fi omi jé fún

0: ká lọ́jọ́ kan. Mo ń bí ìwọ́ tó wà lábí omi, bó ló ti ń fomi jẹ́ fúrúgbìn. Ibo lèmi náà ti ń fomi jẹ́ fúrúgbìn. Ibo ni mo ti ń gba Ọlọ́run gbọ́ pé àní mò ń fomi jẹ́ fúrúgbìn lọ́wọ́lọ́wọ́. Ṣé lórí ọmọ ni, ṣé lórí iṣẹ́ ni, ṣé lórí ayé rẹ ni, ṣé lórí iṣẹ́ ìránṣẹ́ rẹ ni. Gbogbo ìdílé tó ti ń dàpọ̀, tó ń dàrú, tó ń dàbí kó fẹ́ wó yẹn. Ẹ ń fomi jẹ́ fúrúgbìn ni. Mo wá fi àsìkò sọ fún yín pé Ọlọ́run rán mi sí yín pé gbogbo ìwọ tó ń fi omi jẹ́ fúrúgbìn yẹn ní orúkọ Jésù Kristì ti Nazareti, ó yá lọ fi ayọ̀ ka. Gbogbo ohun tó ń gba omi jẹ́ lójú rẹ yẹn, tó ń sunkún gbogbo ẹkún ẹ̀yẹn lé orúkọ Jésù, mo ní kó padà di ẹ̀rín. Òkó bìrì kákáká rọ́bí wa ìsìkà. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábí ohun mi, tẹ́ mọ̀ gbọ́ mi lálẹ́ yìí, Ọlọ́run kì í sọ fún ọ pé ohun tó ń pọ́ lẹ́kùn yẹn, ó ní yóò padà pọ́ lẹ́rìn. Bẹ́ẹ̀ ni kọ́dún yìí tó parí ni, oṣù yìí tó parí ni, lórúkọ ńlá Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ń fomi jẹ́ fúrúgbìn, tí ọ̀rọ̀ ayé yín tó ń mú ẹkún jáde, mo sọ fún yín lọ́wọ́lọ́wọ́lọ́wọ́. Èmi ò ń bèèrè pé tẹ́mi ì bá ṣe wòlíì Ọlọ́run, wòlíì Ọlọ́run ni mí. Mo dẹ̀ sọ sínú ayé rẹ wípé ohun tó ń pọ́ lẹ́kùn yẹn ní orúkọ Jésù yóò padà pa ọ́ lẹ́rìn. Kí oṣù tó parí, kọ́sẹ̀ tó parí, kí ọdún yìí tó parí. Ohun kan tó ń sunkún lé lórí yẹn, bóyá torí ọmọ ni, bóyá nítorí ipò ti ẹ̀rọ ọmọ bí ni, bó lóòrọ̀ kọ fẹ́ ni, bóyá lé lórí kọ́. Mo gbàdúrà lórúkọ Jésù. Ó ń pa ọ́ lẹ́kùn, ṣùgbọ́n ní agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ó padà rẹ́rìn lórí rẹ̀. Bóyá ọ̀rọ̀ ajé rẹ ni, bóyá ṣẹ́ ti ẹ ni. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin tẹ́ ń fomi dé fúrúgbìn, tẹ́ ń fi omi dé fúrúgbìn yẹn, lórúkọ Jésù, ẹ ó padà rẹ́rìn lórí ẹ̀. Ayọ̀ lẹ ó fi ka, lórúkọ Jésù ẹ ó fayọ̀ ka. Ó rí bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, Jésù Olúwa wa. Àmì àmì àmì lórúkọ Jésù. Bí mo ṣe máa ń sọ, orúkọ mi náà yí padà. Ìyá àfin Òbísẹ̀san Tọ́láṣe Yẹmi sí tí gbogbo èèyàn mọ̀ sí Màmá Múláàánú gbà. Nọ́mbà mi náà dẹ̀ yí padà. 08059008415. Lẹ́ẹ̀kan sí 08059008415. Mo ṣe máa ń sọ, ẹ lè pè mí lálẹ́ ní bí aago méjì sago mẹ́rin, lórúkọ Jésù a ó ra ànúgbà. Mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan sí, gbogbo ìwọ tó ń fomi jẹ́ fúrúgbìn yẹn, ó yá lọ fi ayọ̀ ka. Jésù Olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù.
1: Àkókò ayọ̀ rẹ̀ dé, ìwọ lẹ́rìí kan nínú ìjọ Múláàánú gbà. Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbo ogun ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀, àwọn ìdè ń já, oníròbìnú jẹ́ fòfayọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tọ́láṣe Òbísẹ̀san Màmá Múláàánú gbà. Ní gbogbo ọjọ́ bọ̀ Thursday pẹ̀lú àkòrí Dahayo, Season of Joy, nínú ìjọ wa Múláàánú gbà, Christ Home of Glory, SW/130B, Omi Funfun Street, opposite Balogun Borehole, Òkè Àdó High School Junction, off Joyce B Road, Òkè Àdó Ìbàdàn. Àdúà òwúrọ̀ ni láti agogo mẹ́jọ òwúrọ̀ títí di agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀, 8 AM to 10:30 AM. Ìwọ náà máa bọ̀ wá bá Ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ní gbogbo òwúrọ̀ ọjọ́ Thursday. Kí o tó lọ síbi iṣẹ́ òjò rẹ, wá fi ogun ìdádúró, àmúbọ́, àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ lábẹ́ ìpè tó dájú. Kí wọn náà wá rẹ́rìn ayọ̀. Ogúnlógó ìránṣẹ́ Ọlọ́run ni Màmá Múláàánú gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀lú ẹ̀lú 08059008415. Ìpàdé tọ̀sẹ̀ yìí o gbọdọ̀ má sí ń bẹ̀ o. Ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

So, o ye je ki ma kiyin kaabo pada lati oke lohun ta ti lo re kan si ijo mura anugba home of glory labe ise ranse mama prophetess tolase obisesan mama mura anugba to mama mura anugba wona mi si gbogbo eda o iwo ta nfi ala yo lenu elomi yo si tun ma lala yo ma bara re lawon ibi kan to ti fi seyin bi ko ma bara re loko ko ma bara re ninu ahere elomi awon bi to ti la koja to ti julo eyin to an bara re nbe ah eyin on kan buku ni o elomi o mo wipe ala lagbara lopo lopo on ti o sele selomi loju aye ha si ti koko fi han loju ala iba tete sare to awon woli e tolorun fun ni ebon ituma ala ati awon asiri agbara ijinle fun idande sebiro eni be ko ba ti ri itusile igba patapata amo opolopo eyan ko mo odo woli ti o lo bayo ba si te si woli e dapo awon eyan mo se gbe oro olorun lo so be bi o ba ti si iran woli awon eyan se gbe lopolopo o boya wo na n laru awon alaba awon o ti rira re bi awon bi to ti fi eyin tipe awon bi o ti julo o ti wa nlala o to n pada rira re nbe ogun ifaseyin ti o da ni o ogun ijabo ti o da ni o tete pe wo le olorun bayi mama mura anu da pe won sori ago mama ni o gbogbo na ko le yan so lori afefe ba n wa ona abayo to o na ni yo ri ba n wa itusile o na ni yo ri o Jesu lo so be o ni e wa sodo mi gbogbo eyin ti o n sise to n sise ta to wa di eru wo le lori awon ajaga bukubuku olorun ni e wa o olajaga to n rorun ẹrù ń sì fúyẹ́ nọ́mbà màmá mura àánú gbà rè é ẹ máa pe màmá 08059008415 ẹ jẹ́ ń pè fún yín lẹ́ẹ̀kan sí 08059008415 tọ́ iṣẹ́ kejì tí màmá rán mi rè é wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ń pè wọ́n o èmi mo ní màmá ẹ dákun nọ́mbà tẹ́ fi lẹ̀ nọ́mbà táwọn èèyàn bí wọ́n bá pè ẹ mọ́ pé nọ́mbà pa yín ẹ mọ́ pé nọ́mbà sẹ́kítìrì yín ẹ̀yin gangan nọ́mbà yín gangan ni ẹ fi lẹ̀ fáwọn èèyàn màmá sì gbà sí mi lẹ́nu wọ́n sì fi nọ́mbà lẹ̀ àmọ́ àwọn kan ti fẹ́ mọ abuse nọ́mbà ń báyìí ẹ dákun ẹ mọ́ sórí ọ̀fẹ́ yìí lò bí kẹlòmí ò pè ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n mọ̀ ọ́ sọ bó tilẹ̀ jẹ́ pé olójú àánú màmá lóòótọ́ wọ́n sì ń ran àwọn èèyàn lọ́wọ́ àmọ́ ẹ mọ́ já ti àṣejùbọ́ ẹ dákun torí ọlọ́run ẹ ń bá fẹ́ pè wọ́n báyìí bóyá ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn nǹkan tẹ̀mí ẹ fẹ́ pè wọ́n fún ẹ̀bẹ̀ àdúà àwọn àsọtẹ́lẹ̀ agbára ńláwọn àlá kan ń yọ yín lẹ́nu ẹlòmí ó sì mọ rí egun yóò sì tún mọ lé lójú oorun màmá ń bọ̀ ńbẹ̀ ìgbà mí ń bá lọ bẹ màmá wò báyìí ẹ dákun wòlíì ń bẹ o wòlíì ọlọ́run ń bẹ tọ́ ẹ pé màmá sórí nọ́mbà wọn fún ẹ̀bẹ̀ àdúà àwọn àsọtẹ́lẹ̀ agbára bóyá ẹ ní àwọn kankan nípa tẹ̀mí èyí tí ẹ ń dojú kọ ẹ pé màmá
kí wọn gbàdúrà fún yín tọ bí òun ṣe rí ònà àánú ó jàre kó tó darí wo lẹ̀tọ̀ pẹ̀lú olùgbèmí gan mọ́tòṣọ́ ní ìkànnì west radio 89.3 FM. Ètò yìí fún àwọn tá à ń ni lára àwọn tá à ń pọ́n lójú àwọn tá à ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n áwọ̀ láàrin tọkọtìyàwó áwọ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ alájọgbé àtàládùúgbò bọ́rọ̀ ọ̀hún bá ti dórí ètò yìí kó tó dariwo ẹ̀dákun ó ti di ìyànjú náà nu torí bá méjì kọ́ iṣẹ́ tọ́lọ́hun ọba mi òkè tó gbélé wa lọ́wọ́ ni ohun tó ní káwọ̀ ó máa ṣẹnu iṣẹ́ ìríjú tiwa ni àwa náà kọ́ ọlọ́hun ọba òkè ò náà ní ṣì ń bá wa ṣe é àti gbogbo àwọn tọ́lọ́hun kó tìwá tí wọ́n fọwọ́ tìwá lẹ́yìn tí wọ́n bá wa dá sọ́rọ̀ náà bàbá rẹ̀ ń tàn fi ẹ̀tọ́ rẹ̀ dùn àwọn tàn fi ọwọ́ ọlá gbá lójú wọ́n bá ti sáré dórí ètò yìí ní kàbàkàbà àwọn ó gba ìtàn wọn padà àwọn tí sì ń fọwọ́ ọlá gbá wọn lójú wọ́n ó fi mú kàtà òfin bẹ́ẹ̀ ni ọlọ́run ọba mi òkè kò fẹ́ yàn jẹ́ kò fẹ́ ká máa yanra wa jẹ́ ọlọ́run ọba mi òkè kò fẹ́ bẹ́ẹ̀ pé ká máa pánra wa lójú ètì a rí ètò ìdáǹdè fáwọn tá à ń ni lára rèé ètò ìṣẹ́gun fáwọn tá à ń pán lójú rèé o kó tó dariwo la pé àmọ́ ẹ jẹ́ kí n ṣé báyìí ibi tá à ń lọ lálẹ́ yìí ibi ó ní agbára lọ́pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ tí mo ti gbé wá rí àbẹ́ ti gbàgbé ọmọbìnrin kan ọmọ ọdún mẹ́rìnlá tó sáré wá sórí ètò yìí pé ẹ dẹ́kun o ewu ń bẹ lóko lóńgé gan báyìí ewu ni àwa bí ọmọ ń léèrè pé dákun kí ní ń ṣẹlẹ̀ rí ó ní ìyàwó bàbá òun àyà bí wọn ṣe gbọ́yàwó bàbá mo ti mọ̀ pé nǹkan ti rọ́lù wọn nínú mọ̀lẹ́bí ọ̀hún o ó níyàwó bàbá òun ló mọ̀ dójú lóhun àbò ló ṣe dójúlé ọkẹ̀ ọláwọn iṣẹ́ tí ò lè ránmọ rẹ̀ níran òun débi wípé àlọ́jọ́ kan ó ti òun síta láàjìn títì tó ti òun síta òun bọ́ sọ́wọ́ àwọn gidi gan ń kú àwọn ọkùnrin tó ṣangun wọ́n sì kí òun mọ́lẹ̀ wọ́n ṣe òun bí ò ṣe dà kí n mo gbọ́ sí ètí mi náà wọ̀n abiamọ wo ni ó gbọ́rọ̀ yìí tí ò ní sọ pé mọ́ nìṣó níbẹ̀ yá lọ́jọ́ fojú sùnùkùn wò ó àfojú sùnùkùn wọ̀rọ̀ wọn ò mọ ránṣẹ́ sí bàbá rẹ̀ àti ìyàwó bàbá rẹ̀ mo ránṣẹ́ sí ìyá rẹ̀ pẹ̀lú ọjọ́ tí bàbá rẹ̀ àti ìyàwó bàbá rẹ̀ wá ìyá tí ò wá àmọ́ ọjọ́ tí bàbá ọmọbìnrin ìyá ọmọ ọdún mẹ́rìnlá kàn sí wa tí ìyá ìyún tó pè ní ìyàwó bàbá òun náà kàn sí wa ìmọ́lẹ̀ tó tàn sọ́rọ̀ ọ̀hún díẹ̀ kí ló ṣẹlẹ̀ gan rí ẹ̀yìn tẹ̀ ń bá wa pọ̀ lórí ètò yìí tẹ̀ mọ́ ń gbọ́ dáadáa ẹ̀ ti mọ ohun tó ṣẹlẹ̀ fún àǹfààní àwọn tí ò tí ì mọ́
into menu bahala le yo. Toro mo bere ti mo soro yi, edakun lasiko yi, otutu abiamo si mo me. Abie sholodumare. Edakun mo loro ope yi, obi sholale yi. Imo fe iye shi aya jo, awon ewe. Ninu leta eti ngomi yi. Eyi obi, mane fowa ara yi, shira yi. Ayi makan makan. Àwọn ìwà àìlóye ẹjẹ́ kí n pè bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òbí ó ti fi àwọn ìwà àìmọ̀kánmọ̀kàn fi jára rẹ̀ lógún. Ìwà àìmọ̀kánmọ̀kàn ó ti fi ṣera rẹ̀ léṣe. Ìwà àìmọ̀kánmọ̀kàn ó ti fi ṣára rẹ̀ lọ́gbẹ́ o. Ninu gbogbo lete ti n gbọ mi lale ye. Ni fowa ara yin sara yin lo gbe omo. Aye o si ni sa yin lo gbe omo pelu. Ha! Mo se n soro yi. Edakun ekun si n gbọn mi. Gbà àwọn ọmọdé yìí tó sáré kàbàkàbà wá, mo sì tún wo díngí ọmọ òun. Kábíyèsí Olódùmarè. Ẹ dákun ẹ̀yin òbí, ẹ̀yin rédíò yín òkè lálẹ̀ yóò. Gbogbo létí òtòrò lásìkò tí mo wà yìí. Gbogbo létí òtòrò tẹ́ ń gbọ́ mi lálẹ̀ yìí. Ẹ dákun ẹgbẹ́jọ yìí dáadáa. Bàbá rí ilé kan lálẹ̀ yìí, bóyá tọkọtìyàwó àwọ̀ ń bẹ láàrin wọn. Ẹ̀yin fẹ́ kò lọ́dọ̀ ọkọ yín, ẹ̀yin fẹ́ kọ ìyàwó yín lẹ̀. Àbẹ́ tí ẹ̀ ti wá gbégbé sẹ́hun, ẹ̀bẹ́ sì rí ọmọ ti wà láàrin yín. Ẹ dákun ẹgbẹ́tò yìí dáadáa o. Bí n bá parí ètò, bí n bá fi nọ́mbà mi ta, ẹ pè mí o. Ẹ̀yin tẹ́ ti kò lọ́dọ̀ ọkọ. Bóyá ẹ ti á fọmọ yín lẹ̀. Ẹ̀yin náà ti léyàwó yín dànù. Ọ̀rọ̀ mo kàn yín mọ́. Ẹ̀yin ò mọ̀ pé tú is better than one ni. Ojú méjì ó sàn jojú kan lọ. Ojú olójú báyìí ó sì lè dàbí ojú ẹni. Ẹ dákun ẹ̀yin òbí, mo lọ́rọ̀ ọba yín sọ lálẹ̀ yìí. Ọ̀rọ̀ ọmọdébìnrin yìí. Iṣẹ́ ń mú òtútù mú mi gẹ́gẹ́ bí abiamọ. Ọmọ rírọ̀ gbọ̀dọ̀ látòkè dé sàlẹ̀ ní. Bọ́dì rẹ̀ ó ju ọjọ́ orí rẹ̀ lọ. Àmọ́ bọ́dì dì sí ìfọ ọmọ yìí. Àwọn òbí ẹ̀ náà sì tún ṣe àkóbá fún. Ẹ̀yin òbí tẹ̀ ń gbọ́ mi lálẹ̀ yìí, ẹ̀ní ṣàkóbá fún ọmọ yín. Ẹ̀ní káwọ́ pọ̀yìn rojọ́ níwájú Ọlọ́run ọba mi òkè. Ẹ̀yin ò mọ̀ pé gbogbo ọmọ tá a bá bí fún yín, gbogbo ọmọ tọ́lọ́run ọba òkè tó fún yín, gbogbo wọn lẹ́sẹ̀ ìṣirò lọ́dọ̀ Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ bá tọ́jú ọmọ tá a fún yín dáadáa, ẹ rojọ́ o, ìbá sì sàn ká mọ́ fún yín. Ẹlòmíì ò ti bímọ. Ó ní alágẹmọ́ ti bímọ ti ẹ̀ tán, àìjó kù sọ́wọ́ rẹ̀, àìmọ́jó ó kù sọ́wọ́ rẹ̀. Ọlọ́run ó bí yín lè rè.

Ato oye je ka wa lo si ojude to gangan lale toni. Olohun ti mo fe fa yo lale toni o gbogbo eyan bi amaye. Gbogbo eyan bi amaye ten gbo mi lasi olodumare. He ni foju sunkun omo o. Àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ pàdánù ọmọ lọ́nà kan tàbí èkejì. À ń fi àsìkò yìí bí Ọlọ́run ọba Olódùmarè wípé Ọlọ́run ti ń tò nínú yóò bá wa tò nínú o. Irú rẹ̀ ẹ̀dùn gbúrò rẹ̀ mọ́ o. Ìṣẹ̀lẹ̀ ayọ̀ òní yóò máa ṣẹlẹ̀ nínú ilé kó wa gbogbo wa. Àmọ́ ẹ dákun ẹ̀yin abiamọ ẹ̀yin òbí ẹ mọ̀ jámọ́ ṣọ́ra ẹ̀yin òbí ẹ dákun mo lọ́rọ̀ ọba yín sọ lálẹ́ yìí o. Ẹ̀yin bàbá ẹ̀yin ìyá yìí tọkọtìyàwó ti ń gbọ́ mi ẹ dákun o. Bínú ilé tiyín bí àlàáfíà bá ṣì ń bẹ́ńbẹ́ tómi àlàáfíà inú ìgbéyàwó ìtòrò bí omi àjífò òórọ̀ pọn. Ẹ dákun àwọn tí ń jí lóòórọ̀ kùtùkùtù àwọn tí ń dígà wá lọ́sàn-án àwọn tí ń dígbà wá lọ́jọ́ alẹ́ tí wọ́n á ti àwọn nǹkan búkúbúkú bọnú kànga omi ayé èèyàn láti dàárú ẹ mọ́ gbà wọ́n láàyè láti domi ìgbéyàwó yín rú òkè mò ń sọ ni wípé ẹ dákun ẹ ṣọ́ra pánṣá ò fura pánṣá jáná ò àjà ò fura àjá jìn. Bonile ò bá fura ẹ̀yin kọ́ yìí o lè a máa gbélé wọn lọ. Ẹ̀yin tẹ́ ẹ sì ń gbọ́ mi lálẹ́ yìí tẹ́ ẹ tí ì ṣègbéyàwó ẹ dákun ẹ ní lọ́kàn wípé bẹ́ẹ̀ bá ti wọnú ìgbéyàwó tán ọkọ̀ tẹ́ ẹ fẹ́ àyà tẹ́ ẹ gbé ẹ̀yìn for better for worse ni o. Bó bá ti ń dán ẹjọ́ máa lò bẹ́ẹ̀ bó bá sì kù díẹ̀ káàtó ẹ dákun ẹjọ́ máa fomi lò ó. Ẹ rí i dájú wípé ẹ gbààyè kí ìpínyà kó wà láàrin yín o. Ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń kẹ́fín àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó lè fẹ́ ṣe bẹ́ẹ̀ da ìgbéyàwó yín rú ẹ tètè ké sí àwọn tọ́lọ̀ ń fiṣẹ́ rán o láti máa rán àlàáfíà padà sínú ìgbéyàwó. Èyí tọ́ta bá fẹ́ dàrú ò ní mo fi mọ́ fi nọ́mbà mi ta ní gbogbo ìgbà. Ẹ̀yin obìnrin ìyálé ilé àmọ́ tí ò sílé ọkọ mọ́ báyìí ẹ̀yin bàbá lọ́ọ̀dẹ̀ àwa dọ̀ọ̀dẹ̀ tí a bèrè pé ìyálé ilé ń kọ́ ẹ̀ ti lé ta àwa ń bi léèrè pé àwọn ọmọ ń kọ́ àbẹ́ ẹ̀ tí ìbímọ ẹ sì ti bímọ ṣé ẹ mọ̀ wípé ìwú bẹ lóko ló ń gé àwọn ọmọ òun ni ló gẹ́ gan báyìí ewu sì ni bí nǹkan bá ṣẹlẹ̀ sáwọn ọmọ òun á bi léèrè.

0: ọmọbìnrin ọmọ ọdún mẹ́rin láyé tó wá ọlọ́run ọba òkè dákun o bá ń ṣàánú àwọn òbí rẹ̀ jẹ́ kí ń ra àánú gbà lọ́dọ̀ rẹ̀ olódùmarè
1: ayé máa lẹ ìbọn.
0: Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n sọ mọ́ tí ò mọ kankan nù.
1: Ayẹlẹ ayé lórí kọjọ lẹ́ni mọ́.
0: Nígbà tó mọ òsí lábẹ́ ìtọ́jú tó dáa.
1: Oṣù yẹ ibi tá a pa máa gbà ọ́ kò yẹ níyàn.
0: Nígbà tó mọ òsí níbi tí ẹnu lè ti ká.
1: Àwọn ẹ sọ fún mi níbo là ń lọ gan.
0: Bẹ̀rẹ̀ sí ní lo ayé rẹ̀ bó ṣe wò ó.
1: Àwa dẹni sí òpọ̀n mọ́.
2: Ọba ń gbọ́n
1: mi ọ̀dọ́. Bẹ́ni kan bá.
0: Ẹ gbọ́rọ̀ lẹ́nu ọmọ ọ̀hún lọ́jọ́ tí mo pe bàbá rẹ̀ àti ìyàwó bàbá rẹ̀ lọ́jọ́ tó mọ ọ̀hún kọ́kọ́ wá. Bó ṣe rojọ́ àmọ́ àbíamọ́ ó ṣe èèyàn. Nígbà tí bàbá rẹ̀ àtìyàwó bàbá rẹ̀ dé ọjọ́ náà mo rí pé ṣé ọmọ yìí ti gun ọmọ ọdún mẹ́rìnlá ìdí tí ń dánwò àgbà míì kò dárú rẹ̀ wo bóò ni ò ṣe ní dánwò ibo ìyáwó a ìyá ti bá tiẹ̀ lọ ìyá ti lọ bàbá náà ò bìkítà bàbá náà lè lọ ó tó bí ọjọ́ bíi mélòó tó padà ìyàwó bàbá ní tọ́jú ọmọ tóun náà sọ̀rọ̀ olóhùn gbìyànjú o òun ṣe tòun gẹ́gẹ́ bí abiyamọ o kódà kò sẹ́ni tó lè mọ̀ kóun kọ́ lòun bì kábíyèsí rẹ̀ ọlọ́run ó mà ṣe o kábíyèsí rẹ̀ ọlọ́run ẹ dákun ẹ̀yin òbí mo tún ń bẹ̀ yín ìwọ ọ̀yá ìbò bá ń gbọ́ mi tó o ti kó lọ́dọ̀ ọkọ ẹ̀ ti wá fọmọ tàfàlà bàbá ìyàwó ti yín náà sí lọ́dọ̀ yín mọ́ ọmọ tẹ́ ẹ bí fúnra yín ẹ̀ tí ẹ̀ wá bìkítà ẹ dákun ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ o káyọ ọmọ ìhó bàjẹ́ tọ́ bóyáwó ẹ̀já gbọ́rọ̀ ọmọbìnrin yìí bàbá ọmọbìnrin yìí àtìyàwó bàbá ọmọbìnrin yìí lọ́jọ́ tí mo fọ̀rọ̀ wá wọn lẹ́nu o ẹ nẹ́bẹ̀ wọn ẹ kú kalẹ̀.
3: Torí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí béèyàn bá fẹ́ kí nǹkan ó bàjẹ́ oníbà ṣe ń ṣe ọ̀rọ̀ yìí nígbà tí ọmọbìnrin tó mọ ẹjọ́ wá èmi ò sí nílé àmọ́ nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ ọmọdébìnrin yìí ó ká mi lára gẹ́gẹ́ bí abiyamọ wípé a ti gbọ́rú eléyìí ọmọ ọdún mẹ́rìnlá tó sì ti ní àwọn ìrírí èyí tó jẹ́ wípé kò sẹ́ni tó gbàdúrà láyé wípé kóun ò bímọ kọ́mọ òun láti kékeré kó ti mọ́ ní irú àwọn ìrírí burúkú báwọn òun ló jẹ́ kí n mọ̀ wípé èmi náà gbọ́dọ̀ wà ní ìkàlẹ̀ la fi ránṣẹ́ pè yín bó tilẹ̀ jẹ́ pé a fẹ́ kí mọ̀mọ́ ọmọ òun náà kó wà bí lónìí àmọ́ ó lóun ò ní lè ráyè wá torí iṣẹ́ tóun ṣe àti ọ̀nà tó jìn ó lẹ́kọ̀ọ́ lóun wà. A kí yín lẹ́ẹ̀kan sí o ẹ̀yin ni dádì Àyìsá ẹ̀yin ni ìyàwó bàbá Àyìsá.
4: Bẹ́ẹ̀ni o.
3: Àyìsá
4: olóòtú.
3: Ṣé bàbá rẹ ni?
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ìyàwó bàbá rẹ ni?
4: Bẹ́ẹ̀ni sọ.
3: A mọ̀ wípé ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ohun tó wá sọ fún wa ní ìjẹjọ, ó ti sọ ní ojú yín, ó sì ti sọ ní etí yín pẹ̀lú. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìyàwó bàbá Aisha. Ọmọ yín fi ẹ̀sùn kàn yín wípé ìṣọwọ́ tẹ fi ń ṣe òun kò dáa. Ó sọ débi wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà níṣe lẹ lé òun dà sí ìta. Ìgbà míì ń bẹ tó jẹ́ pé ilẹ̀ lè ti ṣú. Ó tún wá sọ̀rọ̀ wípé ẹ ti òun síta lọ́jọ́ kan. Ó ní ní ọjọ́ yìí láwọn kan wọ́n ṣe òun yan kan yàn kan. Bóyá fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa nílé kó lè yé wọn dáadáa. Ó ní àwọn ọkùnrin tí wọ́n ti bé egun tí wọ́n ní san lára dáadáa, wọ́n ki òun mọ́lẹ̀, wọ́n sì bọ́ òun ní àjọṣepọ̀. Ó ní àwọn ẹni ọ̀hún wọ́n tún wá jẹ́ àwọn tí wọ́n máa ń bá yín ra ọjà. Aisha, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́?
4: Bẹ́ẹ̀ ni olóòtú.
3: Màmá,
4: mo dá yín lóhun olóòtú.
3: Báwo lọ̀rọ̀ náà ṣe rí?
4: Ẹ ṣe olóòtú, ilé àtọ̀nà yín ò ní bàjẹ́. Gbogbo ohun tó sọ pátá ó parọ́ ọmọ mi ni. Nítorí pé ọmọ tí yẹn gbà látọmọ ọdún mẹ́ta tó fi pé ọmọ ọdún mẹ́rìnlá tó wá sọ yí pé mi ò mọ́ ṣe mọ́. Lóòótọ́ níjọ́ tó ní èṣù gbomi mu táwọn géńdé ọlọ́run bá lò àti ọsípọ̀ yìí. Bàbá ẹ̀ náà ni ó pè wípé ká dáná sílẹ̀, òun náà ni mo ran níṣẹ́. Kó lọ kó yan ọmọdé látago mẹ́rin kọ́ mọ́mọ́ bọ̀ láago mẹ́jọ alẹ́. Ó ní mo bá wí sí kí mú ẹgbà kí ìná lọ bá fò bọ́ta. Ta ni àwọn ti fẹ́ tún náà ṣe mọ́ náà ń wo gbàrá àdúgbò? Àbí bó tó wá di bí aago mọ́kànlá lálẹ́ táwọn kan tẹ̀lé dé tó ní wọ́n réèpù òun. Ó ṣòro kí n tó sọ wípé kí àwọn kọ́sọ́mà mi kí wọ́n lọ bá mi réèpù ẹ̀. Mo bí ti tèmi o, yìn sì fi kankan ya kankan sọ́tọ̀. Ìjẹ́ bó ṣe jẹ́ olóòtú.
3: Bí n bá gbọ́ yín dáadáa, nínú ọ̀rọ̀ tẹ sọ, ẹ ní ẹran níṣẹ́.
4: Bẹ́ẹ̀ ni olóòtú.
3: Láti aago mẹ́rin.
4: Mẹ́rin.
3: Ó wá ń bọ̀ nílé ní aago
4: mẹ́jọ.
3: Bẹ́ẹ̀ ṣe wá bá wí.
4: Ó bá bọ́ ta.
3: Ó bọ́ síta. Àmọ́ bọ́mọ yín ṣe sọ̀rọ̀ yìí kọ́ yìí o. Aisha, ṣé bí wọ́n ṣe sọ yìí bẹ́ẹ̀ náà ló ṣe rí?
4: Bẹ́ẹ̀ kọ́ ló rí. Ìgbà tí wọ́n mi ṣẹ́ ní aago mẹ́rin, ibi tán dẹ̀ rán mi ẹbẹ̀ ẹ jìnà. Ó jìnà gan-an. Tó yẹ pé mo fẹsẹ̀ rìn lọ ni, òjò gan dẹ̀ tún wọ̀ tó ó dùn yẹn gan pa mí dè ni. Bí mo dẹ̀ ṣe wá dé tó ń sọ fún mi pé àlátà mo dẹ̀ fẹ́ máa ṣàlàyé fún wọn pé òjò ń rọ̀. Mo tún fìyẹn náà sá sí odò torí pé kí n má bàa sọ̀rọ̀ àbí kí n má bàa nà mí náà ló yẹ kí n tún wọnú odò yẹ kí n sáré lọ bá yín gẹ́ẹ̀tì ẹ̀. Pé kí n bá kí n sáré lọ bá yín gẹ́ẹ̀tì ẹ̀. Bí mo ṣe dédé pé kí n máa sọ̀rọ̀ wọ́n fẹ́ mú ẹgbà náà fẹ́ ná mi. Bọ́dẹ̀ ṣe máa ń ṣe náà nìyẹn, tíyàn bá ti ṣiṣẹ́ nǹkan kékeré bá wọn máa mú ẹgbọ́n máa fẹ́ náà yàn ni mo fi sá bọ́ta ní alẹ́ ọjọ́ yẹn. Ibẹ̀ ni àwọn ọkùnrin mẹ́ta tán fi réèpù mi.
3: Àmọ́ nígbà tó ń rojọ́ fún wa, ó ní àwọn ọkùnrin mẹ́ta yẹn wípé ara àwọn tí wọ́n máa ń bá wọn rajà ni.
4: Bẹ́ẹ̀ ni àwọn ẹni tó ń bá wọn rajà ni, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ dá wọn mọ̀ dáadáa, ṣùgbọ́n ara àwọn ẹni yẹn náà ló máa jẹ́.
5: Ẹ̀dà púpọ̀ mo ti fẹ́ mọ̀ fún àwọn tó bá mi rajà lórí ẹ̀pẹ̀. Èmi náà bí tèmi, ẹ bá ara àwọn ọmọ mi àtòun ẹ̀ lè dá kankan yàtọ̀. Torí bàbá àwọn ògbélé látọmọ ọdún mẹ́ta ni mo ti gbà wò. Kí n tó bímọ fún bàbá ẹ̀ kò sẹ́ni tó mọ̀ pé mi kọ́ ọmọ òbí. Ìgbà tó di pé ó gbọ́n mo gbà yé mọ̀ pé mi kọ́ ọmọ òbí fún níyàá títí ẹ̀. Kò fi ibi kankan yé tó mo ti ní kó tọ̀ka àwọn tó ń réèpù ẹ̀ tó mo ti mú lọ sí ọsibítù wọ́n ti tẹ́tọ́ yẹ kán ṣe fún. Kò rí wọn tọ́ka o. Ẹ bó ṣe mú orúkọ mi wá sọ́dọ̀ yín. Ẹ sànú mi o. Ọlọ́run ni orúkọ ti yín náà jẹ́ o.
3: Tó bàbá Aisha, ọ̀rọ̀ rí ẹ gbọ́rọ̀ lánàá ọmọ yín. Ọmọbìnrin tẹ̀ ń wò yìí sọmọ yín ni.
6: Ọmọ mi ni.
3: Tọ́ ẹ sì ti gbọ́ gbogbo ohun tó sọ pátápátá.
6: Gbogbo ẹ̀ mo ti gbọ́.
3: Ó ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kò sẹ̀yìn yín. O máa ń fi ń tó yín létí, ṣùgbọ́n ẹ kì í kọ bí ara sí ọ̀rọ̀ òun. Ẹ fọwọ́ pàtàkì mú ọ̀rọ̀ òun. Ṣé bẹ́ẹ̀ lórí?
6: Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì tún kọ́. O gbà tó ń dàgbà díẹ̀ díẹ̀, ó jọmọ tó gbọ́ràn dáadáa. Tẹ bá ránṣẹ́ kíá, ó ti lọ, ó ti dé. Ẹni tó jẹ́ bí ìyá rẹ̀ náà nígbà tó náà bímọ, wọ́n jọ máa ń rìn ni. Ó kàn ìyá ni tó pé bí ọdún mẹ́wàá. Ìyá rẹ̀ bá dé, òun wá wọ́ mọ́ òun. Ó ra fóònù fún un. Ó kàn ní pé ìyá rẹ̀ ò sì ń bí ni. Ẹgbẹ́ ìyá wà lójú òkò ni àwọn òbí kan wà tẹ́mi kò bá mọ̀ bí ìyá rẹ̀ fún ara mi. Torí pé lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ ti dé tó ti ra fóònù fún un ni ìwà rẹ̀ ti change. Kíni gan ránṣẹ́ pé lọ́mọ ara búrọ́ọ̀ṣì fún yín wá, ó lè lọ bí alẹ́ kàárọ̀ kan kó mọ̀ dé. Mo ti sọ̀rọ̀, mo ti nà, ó ti sú mi. Nítorí ẹ̀ ni mi ò ṣe mọ tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí, torí pé irinkurin tiẹ̀ náà pọ̀. Kẹ́yìn kankan tó ṣẹlẹ̀ ni yóò ti kí fóònù mọ́lẹ̀ tá ló ń pè, yóò ní ìyá òun ló ń pè, òun rojọ́ fún un. Bẹ́ẹ̀ wá kọ ní irinkurin ni o, kò yé mi. Ṣùgbọ́n ó wù mí kí ìyá rẹ̀ náà wà lórí ìjókòó ká bí láwọn béèrè kan.
3: Bàbá Ìsà, ẹ má bínú o, ibi tí mo fẹ́ lọ yìí. Ìyá Ìsà, arábìnrin tó bí ọmọ ẹ̀ fún yín, kí ló fa ìkọ̀sílẹ̀ láàrin ẹ̀yin méjèèjì?
6: Ṣé rí ìyá rẹ̀, ìbéèrè tẹ́ ẹ béèrè yẹn, ìbéèrè tó le ni. Tó ìjẹ́ pé ó mú kó jẹ́ pé ìyá rẹ̀ wà lórí ìjókòó kí tó mọ dá ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi. Torí pé ìyá rẹ̀ yìí tá a sọ̀rọ̀ nípa ẹ̀ tó ń bá ń wá olórí olójú kòkòrò àti àìnítẹ́lọ́rùn obìnrin òun ni. Níbi tí ojú kòkòrò yìí bá dé, kẹ́ ẹ jáde, kẹ́yìn rí báàgì pé báàgì yìí ó wù yín, ẹ fẹ́ rà fún ìyàwó yín, kẹ́ ẹ rà fún un. Yóò tún mọ sọ fún yín pé ṣé báàgì 5,000 lórí rà fún mi, àwọn ẹgbẹ́ rẹ̀ ra báàgì 10,000, 15,000 fún ìyàwó wọn. Tábúàrú ìjókòó ni ìgbà fún àwọn apẹrẹ bíi méjì mẹ́ta, nítorí pé ojú níbi tí ìwọ ojú kòkòrò àti àìnítẹ́lọ́rùn tó bá dé. Ó wà lé, ó wà nínú ilé tèmi, nítorí àìnítẹ́lọ́rùn yìí náà ló ti fi ń wọ́kùn òrùn míì lọ. So nǹkan tí mo kàn ṣáà lè sọ náà, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ púpọ̀ tó ti kì sọmọ rẹ̀ nú, torí pé ọmọ pera wọn. Nítorí ọmọ náà ṣe wá ń wu ìwà kó wá jà fún ìyá rẹ̀ jẹ gbáà, wọn náà wá mú wa àìnítẹ́lọ́rùn lọ́kùnkúndùn.
3: Tó ẹ ṣeun Aisha, ìwọ àti mọ̀mọ́ ẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa.
7: A máa ń sọ̀rọ̀ náà lótú, a máa ń sọ̀rọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ wa náà yẹn fi bẹ́ẹ̀ ṣègbà mí nǹkan tí bá ṣe pọ̀ wọ́n gan, wọ́n lè láwọn òbí sí àwọn ṣe nǹkan lọ́wọ́. Àyè fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ títí.
3: Ẹ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sórí ohun tí ò ń sọ yìí, gbogbo ọmọ Nàìjíríà ní gbọ́. Níbi tó sì wà yìí, èyí pa irọ́. Ọ̀rọ̀ tíwọ náà ń sọ, ọ̀rọ̀ rẹ ò fẹ́ lọ tààrà mọ́. Ìyàwó bàbá rẹ, ohun tí wọ́n ń sọ ń pa rẹ bí ẹni tí ìrìn rẹ̀ ò mọ́ ni. Ìwọ náà ti ní boyfriend? So ti ní boyfriend?
7: Mi tí ni olóòtú.
0: Tó ẹ jẹ́ kí n dá dúró ń bẹ̀ ọ́n ná. Ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ ń gbọ́ ètò yìí, ṣé ẹ̀yin gbọ́rọ̀ tí bàbá Ìsà ń sọ? Mo tún ọ̀rọ̀ yìí gbọ́, mo tún tún gbọ́, mo tún jókòó, mo tún tún gbọ́. Lẹ́yìn ìgbà tí mo gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Àyíṣà, lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu bàbá rẹ̀ nígbà tí mò ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, mo bí léèrè wípé ọmọ yìí fẹ̀sùn kàn yín o, wípé nígbà míì tí nǹkan bá ń ṣẹlẹ̀ sóun tóun bá wá bá yín, tóun bá sọ fún yín, ẹ kì í kọ bí ara sóun. Mo ní ṣe bẹ́ẹ̀ lórí? Bàbá ní bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì tún kọ́. Ẹ̀yin èèyàn, sí ìbéèrè a máa ní ìdáhùn méjì ni. Ara fún mi pẹ̀lú ìdáhùn tí bàbá yìí fún mi. Ọmọ ní bí nǹkan bá ṣẹlẹ̀, tó ń bá wa bà yín gẹ́gẹ́ bí bàbá. Màmá òun ò kò sí ń tò sí mọ́, mìíràn ti bá ti ẹ̀ lọ. Òun ṣe wọ̀ pọ́ òun ní bàbá kan bè é. Ọmọ ẹ̀ ní nǹkan bí ara sóun, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bàbá ní bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì tún kọ́. Wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé. Ìwà ìyá rẹ̀ ní kọ́ńkọ̀kúkọ́. Ìyá rẹ̀ ra fóònù fún. Gbogbo ohun tí ìyá rẹ̀ ń sọ sí létí. Òun ni fi ń wù wá wù. Ẹbì àwo tuntun tí mo ṣẹ̀ fẹ́ ni. Ìyọ́n náà ní kóun ò tó bímọ. Bí ọmọ lòun ṣe mú, àtọdún mẹ́ta lòun ti gbà wò. Ìyá náà gbọ́mọ lẹ̀ ní rèwerèwe, ó bá tiẹ̀ lọ, kò ẹ̀yìn wò. Wà tásìkò ń pọmọ, wọ́n ló ra fóònù fún. Wọ́n ń ké pọ̀rí bàbá rẹ̀ fún. Ẹ dákun, gbógiri bá ti lanu, kí lẹ́yìn rò pé yóò wọ bẹ̀. Wọ́n láláǹgbá ó wọ̀ kiri. Aláǹgbá nìkan kọ́ ni ó wọ bẹ̀. Paramọ́lẹ̀kan ó wọ bẹ̀. Ṣèbí ó wọ bẹ̀. Ọ̀ká ó wọ bẹ̀. Kìnìún, abúramúramù yóò wọ bẹ̀. Àwọn ajẹlójú ńlé ọ̀fọ́n wọn ó wọ bẹ̀. Ajágan ó wọ bẹ̀. Kíni ò ní wọ bẹ̀. Ó ti lanu. Wọ́n mọ̀ fẹ́ ni. Títí ìgbà wọn wọlé. Ẹ gbọ́rọ̀ yìí tẹ̀síwájú. Àmọ́ mo fẹ́ sáré débì kan ná. Ẹ jẹ́ ń dọ́dọ̀ arákùnrin kan o. Olórin ni. Ó sì ti ṣe àwo orin. Àwo orin tó ṣe. Ìgbẹ̀mí náà tẹ́tí tí mo gbọ́. Mo rí pọ́rin tó ṣe é gbọ́ ni. Ó ní dákun kí n bọ́ òun fi ṣọwọ́ sí gbogbo èèyàn kí wọ́n gbọ́. Nígbà mo á gbórin ọ̀hún. Mo rí pọ́rin àdúrà ní o. Orin tó ṣe lágbára lọ́pọ̀lọpọ̀ ni. Tí ń ṣe ẹ̀mí àti ọkàn èèyàn tí ń ṣe lóore lọ́pọ̀lọpọ̀. Evangelist Abiola Olatunde Ondolorin ọ̀hún. Abiola Olat Gospel Singer orúkọ ilé iṣẹ́ ìránṣẹ́ tiwọn nu. Àwọn wọn kọrin yóò lórí ètò orin ẹ̀mí. Òní wọn ti gbó mi tí wọn sì ní báwọn fi ṣọwọ́ bẹ̀. Wọ́n ní kí n tún báwọn fi ṣọwọ́ sáwọn èèyàn náà lórí ètò oko tó dariwo. Tó kí ni orin tí wọ́n kọ? Bó ni wọ́n ṣe kọ́? Oyè jẹ́ àgbọ̀.
8: Ọlọ́run mi gbà mí.

0: 7-9. Tó! Ẹjẹ́ ń wá padà sórí ọ̀rọ̀ èyí tí mò ń bá bọ̀. Ọ̀rọ̀ ọmọ ọdún 14. Ha! Bí n bá ṣètò rántí ọ̀rọ̀ ọmọdé yìí, òtútù àbí a máa ṣètò máa mú mi. Gbogbo àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀, àwọn ọ̀rọ̀ tó yẹ ń gbé lálẹ̀ yìí, mo kọ́kọ́ fi wọ́n tìna ni. Nígbà wọ́n pè mí, tí wọ́n ṣàlàyé fún mi ohun tó padà ṣẹlẹ̀ sọmọ yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé bóyá bí ọ̀sẹ̀ bí méjì sẹ́yìn, mo mọ̀ tún mẹ́nuba ọ̀rọ̀ ọmọ yìí, ẹ̀yin tẹ́ ẹ mọ́ tẹ̀lé wa dáadáa lórí ètò yìí. Nígbà wọ́n pè mí pé ọmọdé yìí o, ó mọ̀ ti lóyún. Ọmọ tá a ní kó padà sọ́dọ̀ ìyá rẹ̀, ọlọ́dọ̀ ìyá òun lòun ó máa ń lọ níbi àfọ̀rọ̀tì sí. Lẹ́yìn tí ìyá rẹ̀ náà yọjú sí wa, wọ́n pè mí pó lóyún ni mo gbọ́ o. Àmọ́ gbà wọ́n tún padà pè mí nǹkan míì. Làmọ̀ tún gbọ́. Tó, níbo la bá ọ̀rọ̀ ń dé? Oyè já tẹ̀síwájú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe fún bàbá ọmọ yìí àti ìyàwó bàbá rẹ̀.
1: Tá a bá wo fóònù ọwọ́ rẹ, wọn à ní rí nọ́mbà boyfriend gẹ́ ńbẹ̀.
2: Wá wá sá ẹlẹ́rí kankan ńbẹ̀. Ṣé gbogbo ohun tí dájú mi àti mọ́nú mi ń sọ ṣe rí o? Ìwọ Ọlọ́run ni ó ṣe àdá. Èyí tán sọ pé èmi àti mọ́mì mi pé à ń sọ̀rọ̀, èmi àti mọ́mì mi ò yẹ à fi ń sọ̀rọ̀. Ìgbà míì gan tí mo bá pè wọ́n gan máa láwọn bíìsì náà ibi bẹ́ẹ̀ sọ lóòótọ́ ra fún òfin mi pé torí káwọn àǹfààní káwọn lè máa rí mi pè bóyá táwọn bá fẹ́ gbóhùn mi. Òun ni fóònù tán gẹ́tì fún mi, kò ṣe pé bóyá mo jó mi ṣo ní rìn ìyá. Ibi tán bá rán mi lọ náà mo máa ń lọ.
1: Àbẹ̀fẹ́ ọ̀rọ̀
3: bàbá,
1: ọmọbìnrin yìí ìwọ ló rí ní ìjẹjọ́ tó sì fi ọ̀rọ̀ wa lẹ́nu wò.
3: Bẹ́ẹ̀
1: ọ̀tọ̀ lẹ́yìn nǹkan tá a rò pó ń ṣẹlẹ̀.
3: Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ń yà mí lẹ́nu pẹ̀lú èmi náà ṣe ń gbà.
4: Olóòtú ẹjọ́ mọ̀bí tẹ́ rí ọmọ yìí kò lọ iléèwé kan jẹ́ kán jáde láago méjì kó dé láago méjì.

0: bẹ́ẹ̀kọ́ lórí, bẹ́ẹ̀kọ́ lórí, wọ́n pa ọmọ mi ni, bẹ́ẹ̀kọ́ lórí.
1: Àwọn àbúrò rẹ̀ ń bẹ́lé tó lè sẹ́lẹ̀rí rẹ̀ o. Àwọn àbúrò rẹ̀ bẹ́lé tó lè sẹ́lẹ̀rí rẹ̀. Ṣùgbọ́n láti kó bá fẹ́ lọ ọ̀dọ̀ yẹ kó pè má bẹ́ẹ̀ kó mọ lọ. Kọ́mọ bèmí lórúkọ jẹ́ o. Kọ́mọ bèmí lórúkọ jẹ́ o. Mo tó mọ̀ mọ̀ sí mọ́ báyìí o. Gbogbo ara rẹ̀ yàrá
0: àtọ́sọ́pọ̀
1: mo tó mọ̀ mọ̀ sí mọ́ o. Ẹ bá wá fẹ́ sọ tó lè gbọ̀dọ̀ tó yá kó gbọ̀dọ̀ o. Ẹni gbogbo bí ṣe ń sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ gerege. Kí ń lọ́hùn sọ̀rọ̀ dínrín dínrín.
2: Àyíṣà jẹ́ ń bí ọ́ lè rí béèrè yìí. Ṣé ọ̀dọ̀ bàbá rẹ tó wà ó ti sú ọ?
0: Kì í ṣe
2: pé ó sú mi náà. Kì í ṣe pé ó sú ọ náà bọ̀
0: tó ti ń sú ọ bọ̀ àbí?
2: Níbo ló wá fẹ́ mọ bí báyìí?
0: Ọ̀dọ̀ dádì mi náà máa wà ṣùgbọ́n ìyàwó wọn náà ni. Ìyàwó mi sọ pé wọn ò mọṣe ṣùgbọ́n tí n bá gbé gbá wọn máa ní mi ò mọ gbé kò sí nǹkan tí n bá ṣe.
2: Ìgbò ní ọ̀dọ̀ farabalẹ̀ Àyíṣà, ìgbò ní ọ̀dọ̀ ìyàwó ọ̀dọ̀ bàbá rẹ̀ náà ló fẹ́ mọ gbé. Àmọ́ ìyàwó bàbá rẹ̀ náà ni. Ṣé ohun tó ń sọ ni wípé kí bàbá rẹ̀ ó lé ìyàwó wọn síta?
0: Èmi ò sọ pé kán lé wọn síta ṣùgbọ́n kán bá mi bá wọn sọ̀rọ̀ kán dà mí mọ́mọ tán kán mú mi bí ọmọ wọn kán mọ̀ máa ṣe bó ṣe máa ń ṣe sí mi.
1: Ìgbà tán ọtọ́lẹ́ mọ́ mú lọ bí ọmọ mọ́ báyìí. Ṣé ìwàsàn tó wọ̀ sọ rẹ̀ wàsàn tí mo wọ̀? Ṣáàkó nǹkan náà kò yín ṣe jù bá ń lọ.
2: Ta ni ra sọ fún ọ?
0: Dádì mi ni ra sọ.
2: Ìyàwó bàbá rẹ̀ ra sọ fún orí. Wọ́n ra nǹkan fún orí.
0: Ìmọ̀ ṣe mọ́ bá agbára wọn náà.
1: Ìmọ̀ ṣe mọ́ àwọn tí ti ń tàn àwọn ọmọ yahoo ti ń tàn wọ́n fẹ́ẹ́ tàn dáadáa ojú rí ó ja gbójú rẹ̀ bá já
0: àjọ
1: ọmọ bí ṣe ń lọ ìyá rẹ̀ náà
0: òun
1: náà gbẹ́bí tó wà. Láti ìgbà tó tí ìyá rẹ̀ ti gbé lẹ̀ gbòpọ̀ ọdún mẹ́wàá mo tó mojú kàn yẹ.
0: Olóòtú
1: ẹ̀jẹ̀ kì í sọ.
2: Ẹ Àyíṣà ó ti tó bá wọn.
1: Ó ti tó bá
2: wọn. Gbòpọ̀ ọdún mo mọ̀ọ́mọ̀ fi ọ́ sílẹ̀ láti lè jẹ́ kó o hùwà rẹ̀. Èmi náà ti rí àwọn kankan ní ìsìn o. Wọ́n ní wọ́n ń so báyìí o ní èbú àgbà. Ìyàwó bàbá rẹ̀ rèé obìnrin tó sì jókòye ó tó ọ bí lọ́mọ. Sórí pé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ òun lòun fún wọn gbólóhùn. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lòun dá wọn lóhùn. Ọmọ rí kan ṣe bá wọn. Ìyá yìí ló mọ̀ gbé ọ láti bí ọdún bíi mẹ́ta tíyà rẹ ti gbé ọ sílẹ̀. Ìyá rẹ náà la ní kó wá lónìí òkú ráàyè. Ó sì gbọ́ wípé ọ̀rọ̀ ọmọ òun la fẹ́ sọ bí yìí a sì sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ fún un. Ó gbọ́ nǹkan tí bàbá ẹ náà sọ nípa ìyá yìí. Ó gbọ́ ìtí ìyàwó bàbá ẹ sọ. Síbẹ̀síbẹ̀ ó sì ń sọ pé ìyá yìí ò máa ṣe. Bí mo ṣe ń wọ̀ Àyíṣà ojú ọmọ kan tó ó bẹ o. Mo sì mọ̀ wípé bí ìwọ náà ṣe wà yìí o ti ń ní àwọn kan ti ń tàn ọ́.
0: Olóòtú
2: láwọn kan ti ń tàn. Tó o bá sọ pé sóhùn gbá àbẹ̀ fi ọ̀rọ̀.
3: Ọ̀gá bóyá bọ́dìnì ń dì sí fún ẹ. Bọ́dìnì ń dì sí fún ẹ ló fi ńgbà tó jẹ́ pé òun náà ti rí bó ṣe rí yẹn. Tó sì rí ya ìbí ya ìsìn rí ó ti ń ríra rẹ̀ tán bíbá pò náà ti dobi.
2: Má jẹ́ bọ́dí òjì sí fọ ọ. Ọlọ́run lè fún ọ lẹ́wà kó fún ọ ní gbogbo nǹkan tí ẹ máa ń mú kí obìnrin kó máa wò wípé òun náà kò sí bóun ò ṣe ń jẹ́. Ọmọ ọdún mélòó ló pe ọjọ́ orí ẹ̀?
0: 14.
2: Ọmọ ọdún mẹ́rìnlá ló dàbí ọmọ ọdún 22 yìí. Má jẹ́ kí bọ́dí má jẹ́ òjì sí fọ ọ. Nínú ọ̀rọ̀ mọ̀mọ́ yìí wọ́n fẹ́ràn rẹ o wọn ò sì fẹ́ ó bàjẹ́ fún ọ. Wọ́n ní àwọn kan bá ọ wí. Ọ̀rọ̀ ọlọ́run gan sọ ó ní ọmọ tá à ń bá wí tí ń warun kí yóò parun ni o. Ọlọ́run yóò parun o.
0: Ní o olóòtú.
2: A tún kàn sí ìyá rẹ̀ àbẹ̀fẹ́ ọ̀rọ̀.
3: Bàbá.
2: A kàn sí ìyá rẹ̀. Tọ́ Àyíṣà.
0: Olóòtú.
2: Ó nílò láti lọ ṣiṣẹ́ lórí ara rẹ̀. Ṣó ti yọ bẹ́yẹn? Màmá tó jókòó yìí ó ní màmá ẹ̀ o. Màmá yìí ó sì fẹ́ràn ẹ dáadáa. Wọ́n ló wà fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé. A pè màmá rẹ o tọ́lọ́run bá jẹ́ kó wá. Tó bá sì jẹ́ wípé ó ní nǹkan tí màmá

0: náà ti ń gbin sí ọ̀nkùn ó fẹ́ kí o parun ni ọlọ́run yìí ó parun o tọ́ ẹ ṣeun ojú òní sí yìí lẹ́ẹ̀kan sí ẹ mọ́ bínú pé ó pẹ́ mi díẹ̀ kí n tó dé iṣẹ́ ìlú náà ni a bá lọ bàbá Aisha ẹ bá wa rí dájú pé ẹ bá wa tọ́jú ọmọ yìí só ti yé yín bẹ́yẹn
1: ẹ ṣe pọ́sà
0: ojú òní sí yìí Aisha.

0: ṣe bẹ́ẹ̀ ó káyé kó dìgbò ṣe. Ní kùtùkùtù òwúrọ̀ ayé ọmọ yìí, wọ́n fa irúgbìn rẹ̀ tú.
1: Bá bẹ̀rẹ̀ wọ́n ti dọ ní ìkórira.
0: Bóyá ìṣá lálùdí ọ̀run báyìí yóò mọ wò ó pé irú ọ̀dọ̀ àwọn òbí wo ló ń gbà wáyé yìí ná.

0: sí ojú òpó lẹ báyìí.
1: Ìjọ Ọlọ́run ní gbogbo àgbáyé, ọ̀rọ̀ yìí kan wà o, ṣé ẹ ń gbọ́? Ẹ má.
0: Bóyá bá ti ẹ̀rẹ́ tó fẹ́ pè wá.
1: Ó tó fẹ́ wà ní. Ẹ jẹ́ ká gbàdúrà bó ṣe ń lọ sí.
0: Ìwà táwọn òbí ọmọ ẹ̀ ń wò.
1: Rárá rárá, ìwà àlàáfíà.
0: Kí lẹ lè pè gan-an.
1: Èyí gbọ́dọ̀ jẹ wá lógún. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ẹ jẹ́ ká jẹ apẹ.
0: Wọ́n bá sì mọ̀ kí wọ́n mọ̀ fèrà wọn lẹ̀
1: o. Ẹ lábẹ́rẹ́ orílẹ̀.
0: Kí ló lè máa ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó kan?
1: Ọmọ olórí.
0: Ẹ gbọ́rọ̀ tọkọ sọ.
1: Jẹ lọ́wọ́ èṣù.
0: Ó ní òní tẹ́lọ́rùn.
1: Àmì kan wọ́n rò pàṣẹ lọ.
0: Bí a pè ìyàwó náà tóun náà ro tiẹ̀.
1: Kí o bá ṣe Nàìjíríà pàtó.
0: Ọkọ̀ náà lọkọ̀ òun ọkọ̀ burúkú ni.
1: Àrẹ sí àmì ìṣòro bàjẹ́ sùn.
0: Kò sẹ́ńtà pílé rẹ̀ tí ò ní rí wí.
1: Àdúrà tó wọ́n.
0: Ẹ dákun ṣe é mọ̀ pé ìgbéyàwó gan.
1: Bàṣẹ lọ́wọ́ èṣù.
0: Àtọ́kọ àtìyàwó ẹ jọ máa mánèjì ara yín ni.
1: Orílẹ̀ máa.
0: Kò sẹ́ń tó pé.
1: Kí o bá.
0: Ibi ìwọ́ kù sí, ó ń lá fífí ẹnì kejì ẹ fún ọ láti díbẹ̀.
1: Bẹ̀rẹ̀ sẹ́.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ìtumọ̀ ìgbéyàwó.
1: Ju ìbílẹ̀ mi ibi.
0: Ó rò pé ẹni tó ń fẹ́ ó gbọ́dọ̀ pé.
1: Mo rẹ̀ ràn mí o.
0: Nobody is perfect.
1: Bẹ̀rẹ̀ sí ní ṣe
0: rere. Ẹlòmí ò lẹ́kọ̀ọ́ kó tó wọnú ìgbéyàwó lọ.
1: Olúwa ṣe rere o ẹ.
0: Ẹni tí wọ́n rí tí ò pé nínú ìyàwó rẹ̀ hàn ìwọ gan la fi dé abala hàn láti pé.
1: Ẹ̀ṣẹ̀ tó ti lè rè sá.
0: Ohun tí wọ́n ń kọ̀mpléènì lára ọkọ rẹ̀ hàn ìdí tá a fi fún ọ nírú ọkọ̀ bá òun nù.
1: Bẹ̀rẹ̀ sí ní.
0: Kẹ́yìn méjì kò lè jọ parapọ̀ láti dẹyọ kan.

0: sọ pé bọ́mọ ń ṣe kọ tiẹ̀ bó ṣe yàn án látọ̀run rèé. Àbọ̀dọ̀ àwọn tó gbà wá yé àwọn wọn kùnà. Wọ́n fèèlì. Àwọn ọmọ mi bá tún rọ̀rọ̀ míì tí mo tún lè fi qualify rẹ̀. Àwọn fèèlì pọ̀. Àìṣà. Number tẹ́ pè mí sí láti bá wa sọ̀rọ̀ nínú kulù yìí ni mò ń pè o. Number tó wọnú kulù yìí. 0916893 1000. Number ẹlẹ́ẹ̀kejì rẹ̀ 0915333489.
1: Hello. Ọ̀rọ̀ tí ní kádásí yẹn ọwọ́ àwọn òbí ọmọ yẹn ló wà ọ́ ọwọ́ àwọn òbí ọmọ yẹn ló wà kọ́ lọ́wọ́ ọba aláàmì tí lọ kó ràn wá lọ́wọ́ kọ́ má gbé tí wà gbòdì lọ. Ní ó tiẹ̀ jẹ́ pé ìyá àti bàbá wọ́n kọ́ra wọn ṣùgbọ́n ọmọ ń bẹ lọ́dọ̀ bàbá ó yẹ kí bàbá náà kó sàmójútó ọmọ yẹn. Lóòótọ́ ìyàwó lè wà lọ́dọ̀ bàbá o kó kọ́mọ ṣe àti kọ́mọ ṣe àti ju tàbí bákan ẹ̀tọ́ ni pé ìyàwó bá wí ṣe ń gbọ́. Ẹ ló sà
0: mò ń gbọ́ yín mo wà pẹ̀lú yín.
1: Ẹ̀tọ́ ni pé kíyà náà bá wí kò sì di dandan náà kí kọ́mọ nífẹ̀ẹ́ríbà fún ìyàwó bàbá. Ó kù díẹ̀ káàtó fún ìyá ọmọ yẹn ìyá ìyàwó yẹn ó kù díẹ̀ káàtó fún ọlọ́run bá láń jìnlẹ̀ kó má lọ́rọ̀ ọwọ́ tí wàá gbòdì lọ.
0: Àbẹ̀lọ ẹ̀ṣẹ̀ ọ̀gá sá.

0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò, Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ wà.
1: Gbọ̀ngàn wo ni gbogbo ayé ń dàgbà kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, gbọ̀ngàn agbẹ́magbẹ́.

0: Εφίλε, εμάν δικούρο, Wells Radio, 89.3 FM. Νίπε κογκολεύα, 89.3 FM, your preferred wholesome radio.
1: Τω, αντί κορίτα τι, οπολόπο όλου φέικανε Wells Radio 89.3 FM. Τότε μάνι, έτω ρίπη, έτσι μου ρίπη, ηράσι κοπάει, νίπουμπο. On tan chusu ri ya fefe lo ma wa kin yemi ara amo ago mejila o ti koja iseju kan lati nu agodo ti wa itumo si wi pe asiko ti to ka lo se kini ka lo fara lele ka lo duple ka sun ayo saju ise tola oko pataki lo gbogbo ololufe ikoni Wells Radio 89.3 FM. Ẹyin tẹ darapọ̀ mọ́ wa láti aago márùn-ún, ẹyin tẹ bá wa lọ́nà, ẹyin tó yẹ pé bẹ ṣe wọlé láti ibi ṣẹlẹ̀ tí ní ó yá ọmọ bá ń gbé sórí ìkànnì ti gbogbo mọ̀lẹ́bí àsìkò ti tó láti lọ sùn. Ẹ ṣeun fún ìfẹ́ tẹni sí ìkànnì àti àwọn ètò wa. Lágbára Ọlọ́run láago márùn-ún torí àti wà ní ọjọ́ míì, láago márùn-ún ìdajì lágbára Ọlọ́run á tún padà sórí afẹ́fẹ́. Àmọ́ kó tó dìgbà yẹn, òrùn ayọ̀ lásùn, a ò ní láláì bànújẹ́, aláìṣẹ́gun láò ní, inú ara kò ní jó wa, olè ara kò ní já wa, bẹ́ẹ̀ nínú ẹ̀mí kò ní jó wa. Lórúkọ olùdásílẹ̀, ìkànnì Wells Radio 89.3 FM, Evangelist Mrs. Lillian Bademosi, òun la fi ń kíra wa wípé lágbára Ọlọ́run, ẹ̀ kọ̀ọ̀kan, aláàjì ó dàárọ̀.